0: wọ́n mọ̀ pé ògùn bàbá ṣe bí ọba pé mi ò ẹ̀ka ọ̀sà ọ̀dádì mo tún ti ní ẹ̀rí omi ó ṣẹlẹ̀ ní pé ọ̀rẹ́ májẹ̀mú òun oṣù yìí mo ṣáà ṣọ́ọ̀gùn mo sọ 4000 tó kò wá báwo 4000 kò sówó kankan náà mi mọ́ mo ṣáà sọ fún ọ̀rọ̀ ṣùgbọ́n bá pé kó ṣe fún mi kí n bá sọ kó yà mí lẹ́nu tó fẹ́ má jẹun yà mí lẹ́nu kí n lè sọ mí tó kù tó mú kí n láìkí má jẹun má jẹun mi tó on the 5th day kò sí nkankan mi rí mo ṣe jọ on the 6th jẹ́ àná mo ṣáà ń gbàdúrà ti jọjọ prógrámù wa tẹ̀tún pé ká gbàrẹ̀ mi ṣáà fún mi mo fi gbàdúrà mo lo àpẹẹrẹ ìgbàgbọ́ mi pé lọ́run kò má jẹun àfi tó bá jẹ́ pé òun ṣe ọlọ́run tòótọ́ nìkan lòun jẹ́wọ́ agbára rẹ fún mi lẹ́nu ó dẹ̀ ní tí mo ti ń bèrè owó lọ́wọ́ tí ó dáa nù ṣe tí mo mẹ́sẹ̀jì ẹ̀ ní àná yẹn báyìí àtó parí prógrámù ní chọ́ọ̀chì wa mo ṣe ṣòwò fún mi mo ṣe ṣọ̀rọ̀ má jẹun tó pé mo ṣe mo ní kí n dá gbogbo ọpẹ́ padà sọ́dọ̀ náà nù ẹ ṣe o bàbá wa o ẹ ṣe o lórí àpẹẹrẹ àgbẹ̀gbẹ́ tẹ̀ ń fún wa o ṣe oúnjẹ àpẹẹrẹ ìgbàgbọ́ yín jẹ́ o.
1: sọ́pọ̀ olúwa ọ̀rẹ́ májẹ̀mú mi oṣù kẹsàn-án jẹ́ ó bí owó ńlá fún mi ọlọ́run fi bùkún mi in the name of Jesus ó máa dẹni ìbùkún ó dẹni ìgbéga in the name of Jesus ẹ má gbàgbé ní aago mẹ́rin ní ọ̀la lágbára ọlọ́run a máa wà ní challenge bẹ́ẹ̀ni láti challenge láti new garage or NPC wọ mọ́tò tó lọ sí tipper garage ní akala road wà kàn béèrè God's grace shopping complex kò sẹ́ni tí ò mọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò mọ́ bẹ́ẹ̀ lọ́la láago mẹ́rin gbogbo ẹ̀yọ́ mọ́tò tẹ wà ní akala ẹja pàdé ń bẹ ó máa ní agbára láti challenge ni ó wà ní new garage ni ó NPC ni ó ẹja pàdé ń bẹ ọlá máa ní agbára sà ẹ tẹwọ́ sí mi ó máa rí ànúgbà wà rí ànúgbà in the name of Jesus gbogbo ẹ̀yọ́ lọ́jọ́ bí òní oní wedding anniversary mo bless ọjọ́ òní fún yín gbọ́dọ̀ yà sí mi olùwà kó yà sí mi gbọ́dọ̀ kó wọnú ayé rẹ kò dé alábùkù fún gbéyàwó rẹ kò ní dàrú happy birthday and happy wedding anniversary lórúkọ jésù ó máa rí ànúgbà in the name of Jesus celebrant owó àbí pastor oladipo sunday acc branch pastor happy birthday to you lórúkọ jésù ẹ̀mí gígùn ọlọ́fi dá ọlọ́lá in the name of Jesus kọ àkádì nọmba ẹ sílẹ̀ 3032670285 mustapha solomon moses òní ló máa gbé jáde ní fourth bank èkejì 2046-5128-80 seed of christ godly church ló máa gbé jáde ní fourth bank lórúkọ jésù wà rí ànúgbà wà á dẹ̀ ṣe bí ọba.

0: Orúkọ mi ni Lady Evangelist Rebecca Lepe láti orí òkè ògo Badagry Branch. Ó ṣẹlẹ̀ pé ọmọ mi kan wà ní outside country. Ó ní problem lọ́hùn, kò sọ fún mi. Ìgbà tó wá di ìjẹta bí ọ̀rẹ́ kan ṣe wá sọ́dọ̀ mi nìyẹn, bó ṣe mú fóònù wá nìyẹn pé ọmọ mi fẹ́ bá mi sọ̀rọ̀. Bí mo ṣe gba fóònù lọ́wọ́ ẹ̀ nìyẹn, mo wá ba sọ̀rọ̀ wá ní à. Ó ní problem o, pé ọ̀rẹ́ nǹkan lòún help o, tó fi di wàhálà nǹkankan bẹ́ẹ̀. Mo á ní kó fọkàn balẹ̀. Ó ní mọ̀ mi, mo mọ̀ pé ẹni Ọlọ́run, mo ní bẹ́ẹ̀ ni Ọlọ́run authority wà láàyè. Bí mo ṣe lọ sórí pẹpẹ mi nìyẹn, mo wá pàṣẹ níbẹ̀ pé Ọlọ́run ìpè authority, mo mọ̀ pé ògo tó ń tan náà ògo nìyẹn. Mo mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa ń ṣèyanu. Ó yá ní kíákíá bá mi gbéra, angel ìpè authority, ó yá gbéra lọ sí outside country lọ́hùn. Ó yá lọ yanjú ìṣòro tọmọ mi ní. Wọ́n gbọ́dọ̀ dìpọ́tì ẹ̀ wálé, wọ́n dẹ̀ gbọ́dọ̀ dìpọ́tì ọ̀rẹ́. Ó ṣẹlẹ̀ pé bí mo ṣe wọ orí òkè yìí lánàá, bí mo ṣe ń bọ̀ ní ọdún torí mi, bí ọmọ mi ṣe pè mí nìyẹn pé wọ́n ti dẹjọ́ yẹn nù, pé wọ́n ti dẹjọ́ yẹn nù, wọ́n sọ pé kò sọ̀rọ̀ mọ́.
1: Kóòtù ti dẹjọ́ nù.
0: Bẹ́ẹ̀ni, wọ́n ti dẹjọ́ nù pé òun ti wà lálàáfíà, pé kò sí nǹkankan mọ́.
2: Gbogbo ohun tó ń bà ẹ lẹ́rù.
1: All those things making you afraid.
2: Ẹjọ́ tó wà níwájú ẹ.
1: Every case before you.
2: Olúwa kò yí gbogbo ẹ.
3: Nínú oṣù kẹsàn-án.
1: In the month of September.
3: Àsọtẹ́lẹ̀ rẹ̀ rẹ̀ o.
1: Here's the prophecy.
3: Deuteronomy 28:30.
1: Deuteronomy 28:30.
3: And the Lord shall make you the head.
1: Olúwa yóò ti ṣe é ní orí.
3: And not the tail.
1: Ìwọ kì yóò sì jẹ́ ìlú.
3: And you shall be above only.
1: Ìwọ ti máa lékè ṣá.
3: Be above only. Wọ́n
1: máa lékè ṣá.
3: And thou shall not be beneath.
1: Ìwọ kò sì níwọ̀ ìsàlẹ̀.
3: And thou shall hearken unto the commandment of the Lord.
1: Ìwọ ti fetí sí òun Olúwa
3: Ọlọ́run rẹ̀. Which I command you today.
1: Tí ó pàṣẹ fún ọ lónìí.
3: Ohun gbogbo tí Ọlọ́run bá ní.
1: Everything God has.
3: Tó fún àwọn ènìyàn.
1: He gives his people.
3: Ló máa ń fi kọ́má sí.
1: He always put a clause.
3: Ní Deuteronomy 28.
1: In Deuteronomy 28.
3: Ó ní yóò sì ṣe.
1: He said it shall come to pass.
3: Bó o bá farabalẹ̀
1: bó o wà. If you will diligently hear the voice of God.
3: Láti ṣe àti
1: kíyèsí o tí mo sọ fẹ́. To observe and to do what I command you today.
3: Ó ní jẹ́ àwọn ìbùkún wọ̀nyí.
1: Then this lesson shall be yours.
3: Ní Genesis 12.
1: In Genesis 12.
3: Ọlọ́run sọ fún Abrahamu.
1: God told Abraham.
3: Tó o bá lè jáde
1: kúrò lè bàbá. If you
3: can
1: come out of your
3: father's house. 119.
1: Isaiah 119.
3: Ó ní bó o bá fẹ́ tó
1: gbọ́nà. If you are willing to be there.
2: Ó jẹ́ ire ilẹ̀.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Pẹ́bẹ́ àdìó ta ń làwọn mọ̀ọ́lù tí ń rìn káàkiri láì lórí sùn yìí níbi ayé lajúdé yìí káwọn kó tó máa da mọ̀ọ́lù káàkiri ìgboro kó mọ̀ọ́lù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́ tẹ dórí mọ̀ọ́lù ó wá bìkan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti mọ̀ọ́lù àtẹni ni mọ̀ọ́lù ni wọ́n jọ jọlàǹbà lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan Àtàtẹ̀ èèyàn ta wí lọ́rọ̀ tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbà kéré mumi kíkan ẹ̀yẹ da màálù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.
2: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Ah, Ebo, mama gbo pe lafaji ti paro oruko.
5: Be ni o, la

0: aja wipe enibi eni lomode ka weji bi eji lagbalagba atayo eta bi eteja tara wa lore eni bi eni eni bani ni lari arun bi arun eledumare ma se wa larungun ekojumo eka obo sori eto yin eto wa oro agba ile ise MTN Nigeria oloso ni gbowo re o won ni ka fijo mo bu omi ogbon mu Abdulrazak Abdul Gani Mr. GRA look on me.
1: Ṣéwọ́ ò ní bàjẹ́. Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
2: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
3: MTN is 25 years old.
4: Fún ògidì ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
0: Mo mọ̀ pé yé yín dáadáa wípé jagunjagun tí yóò bá ja ogun ṣẹ́gun kò ní sá padà lójú ogun torí pé jagunjagun tí kò bá pinnu láti ja àjà ṣẹ́gun kò lè kó ìkó ogun o gbọ́dọ̀ pinnu ni àmọ́ jagunjagun tó bá ti ń wò ó wípé òun lè jagun kò ń ṣẹ́gun àbí kò ń jagun kò mọ́ ṣẹ́gun irú wọn máa di ìkó ogun ni ẹ̀yin ò ní dìkó ogun ajagun ṣẹ́gun lẹ̀ jẹ́ oníkúlùkù tó ti bẹ̀rẹ̀ kìràkìtà lọ́sọ́tún lọ́sọ́sì ìdí nìyí tẹ́ ẹ fi ní láti gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ ẹ sì fi sọ́wọ́ àlàáfíà o torí wípé àdáwọ́lé yín ẹ̀mí méjì ní mọ̀ tẹ̀lé ẹ̀mí àkọ́kọ́ ní mọ̀ sọ wípé ajagun ṣẹ́gun ni ẹ̀ ẹ̀mí ẹ̀kejì ní mọ̀ sọ wípé tí o sì rò pé o lè mú kinní ọ̀hún débi ògo ta ló ṣe yanjú rínú ẹbí yín ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà béèyàn bá ti ń wo ẹnu àáké oyin tó wà nínú àpáta yẹn wọ́n sọ bó ṣe dùn tó kò ní jẹ ńbẹ̀ gbọ́ mi dáadáa látinú oṣù kínní yìí lọ tó fi jẹ́ pé ó mọ̀ mọ́ lé àṣeyọrí rẹ torí wípé àtàárọ̀ nílẹ̀ ti máa ṣú ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹranko tó bá ṣiyèméjì ìlọdẹ máa pa ni bọ́dẹ bá wà nù gbó ó wá gbébọn òun ò mọ̀ wo ẹranko ẹranko ti rọ́dẹ tí ò bá tètè méré kó tètè máa sá lọ ó wá ń bẹ àbẹ́gọ àbí yóò ríhun àbí ò ní ríhun bí ọdẹ bá filẹ̀ yíjú sí tó tẹná ramárama sí lójú gbà ò tó bá gbọ́ inú sáàsùn ọbẹ̀ inú ò ti bára rẹ̀ etí mo fẹ́ kájọ gbéyẹ̀wò yìí ètò ṣe pàtàkì ni o ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ọjọ́ kan ọ̀rọ̀ tá a mọ̀ gé lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bíi sílébù ni ṣùgbọ́n mọ̀ wípé ẹ̀mí méjì ní ń bọ̀ lò ẹ̀mí kan tó ní àṣeyọrí tó fẹ́ ṣe tó dáwọ́lé àti èyí tó ń sọ fún ọ wípé jẹ́jẹ́kùlẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n lóòkan àyàrí o mọ̀ pé àkọ́kọ́ yẹn ló wù ọ́ jù ṣùgbọ́n wàhálà fìtínẹ́tì tó ń rò wípé o lè sú yọ ń bẹ̀ ń lo fi ń ronú plan b mi ni o mọ̀ sí plan b o ṣùgbọ́n ẹ já sọ yòókù dọ́là ẹ kú kalẹ̀ àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsíbì kan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yọ ẹyẹ kí ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 MTN iléeṣẹ́ MTN Nigeria olóso nígbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa instagram ọ̀rọ̀ àgbà 247 tiktok ọ̀rọ̀ dot àgbà 82 facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí youtube wa mr gra tv ẹ subscribe ẹ like kẹ ẹ mọ wo gbogbo ti lọ nbẹ Abdulrazak Abdul Gani mr gra lọkọ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ ẹ̀kú ká.

0: túmọ̀ ọ̀yẹ́ àláfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House
2: Orí òkè tètè Premier
1: Mọ́kọ́lá Ìbàdàn
3: Bàbá fẹ́ ndọ̀ dé
4: Ìyẹn mélòó ni wo station government mo private ni ikọ ko ni tumọ tan wa so ba fe gbọ nisin private radio ni ma gbọ television ni ma gbọ mi ilewo ti government ikọ ko ni ori kankan to tumọ ta fe wo nbe ju oro nti oni tumọ lo
5: e lo le so folu weri owo ti fun omi e te fi pe ipese ina se ri ire je wa ni gbogbo abẹ gbogbo nkan ti won so fun wa yi
6: nipa be oro odun lenu yo le won lo mo ejale oni ba ma se rinu
5: se ri ti are tinu wo ba jare igba ti o ba jare igba olorun ma je ko bi ko mi ti diwo mi lenu
7: awon politicians ti ko won ti ko gbogbo nkan je won ti ko gbogbo e je te pe afawon afawon afawon ati family won
8: a se mu yan gan a se ga soke lawon yen se esin won ati gberu ohun ni awon yen se esin to ba lo awon be won yen esin awu e se be ni nigeria alumo koro jibiti la nfesin se nbi esin boju boju esin egun la nse nbi ta kan ma fa go boju
3: baba fe ndo de

0: Yamutere, I have three islands in the U.S. Don't call it a area of the African Union as the United Nations. And I'm going to join the phone. Gbogbo alamo nkan tó tọ àbò sínú ìjà lè sọ òtọrọ wọn á rí gbólóhùn kan mú nínú ọrọ ìfa ńlá ó ní ìṣèlú yàtọ sí òṣèlú ṣùtẹrí ìṣèlú ni ìṣàkóso ṣùgbọn ọpọlọ tí wàá ní àti dalúrú àti dààmú sápà òṣèlú yẹn ran dandan òṣèlú ẹ la máa rán lọra yìí a kì í kọpì nǹkan tí tálá ti kọpì kì ní òtí la máa ń mú nǹkan tó bí kí n tó lórí ipò ẹ máa túlẹ̀ túta mi gbogbo kó tí ẹ kẹ bẹ́ẹ̀ lọ́ọ̀mì ẹ bẹ́ẹ̀ lọ́ọ̀mì kó sì gbà tí ìdá ti wà lọ́ọ̀mì lẹ́kẹ̀lẹ́ ẹ máa sọ pinpin ẹ̀ jàǹbá la ti ń ṣe fúnra wa ẹ̀tàn ni àbò sí nìyẹn kíkí ta ti kọ́ bí ẹ kéèyàn tó gbà kó tí náà máa ti túlẹ̀ náà ti túta tó bá lẹ́bọ lẹ́lùú wá ti lọ
1: orúkọ mi ni abídèmí sulaimon mo ń pè látòmíyalé nínú ìlú ìbàdàn
2: àwọn tí a
1: ẹkọ ètùkù nìbàjẹ lájọ àyè tí mo fẹ mú bẹẹ ni ti àwọn òṣìṣẹ fẹyìntì tí wọn ń ṣe ìwọde tí wọn lọ fẹ ka ṣáájú fún wọn lójú àwọn tó ń ṣe kí ní ẹkọ náà ti pé tán bá rántí ẹrù iṣẹ ewu ìyẹn mọ fi tọ wọn jẹ o tán bá dẹ ti yàn sínú igbó yẹ kéèyàn ti ra ètò ìjọra àwọn náà padà bọ wá dàbí wọn wọn padà bọ wá dàbí wọn.
2: 0705 5009
3: hello.
4: It's not. Mélòó ọ̀gá ló qualify? Ẹgbà tí amúmọ́gùn gbà kan ti ẹ ní kí Justice Ayo Salami kó tó adùkẹ́sẹ̀. Ó ní ò qualify láti adùkẹ́sẹ̀ o. Kọ́ láti rí ara wọn. My brother, my sister, sọ́wọ́ pàpà tó represent wọn ní ká nílùú tí ẹ ti ń sòfin dáadáa ni kò sẹ́ni tó qualify tọ̀. Ẹ jẹ́ fún lẹ́sàmpù kan. Ní láti àwọn dìbò presidential something bí ẹni tó ń lead níbi campaign MSF fi já wọn ló ti bá payment ẹ̀ jàrí.
2: ìròyìn bàbá fẹ́ndọ̀ orókè láàárọ̀ yìí ẹ máa gbọ́ 32 fm pẹ̀lú àwọn ètò míì tẹ́tù jẹ́ gbádùn rẹ̀ bàbá wa ṣeun títí ìgbà míì tí a tún pàdé usman òun náà ni ó pè wá wọlé olúbíńpẹ́ fàtóyè ló kọ mi happy tuesday
3: èmi ni kúnlé fani ifá mi.

0: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn láti ń pète.

0: 9. Filling the world with laughter.
1: Bí gbogbo igi bá ń wọ́wé ní gbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ́ yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Kò sí Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.

agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ omi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ omi wooro, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkangbì ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tíléko, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ jẹ irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé, ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wa fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ odù.

gbàwó ẹlòmíì bá fọwọ́ kàn lásán ṣe ni ó dàbí ìgbà wípé wọ́n ń fẹ̀ góńgó ni ó kàn gbéyàwó ẹ̀ sínú ilé ni kò nífẹ̀ẹ́ mọ́ ọ̀tọ̀ nífẹ̀ẹ́ ẹni tó gbé sọ́kan àìmọye tọkọ tìyàwó tí wọ́n jọ ń gbé bí ajá àtẹkùn nínú ilé ìfẹ́ ti sọnù nílé wọn ayọ̀ ti sọnù nílé wọn kí ló wá fa sábàbí ẹ̀ àwọn tó lè fà á pọ̀ o omi ń bẹ tó jẹ́ pé iṣẹ́ ayé ni ó lè jẹ́ pé àwọn ọ̀tá ló ń tafa òkùnkùn lábẹ́nú tí wọ́n ń sọ̀kò ìbànújẹ́ sílé aláyọ̀.

ẹyin ìyàwó ilé gbogbo yé ẹyin lẹ ò ní gbà gbogbo tẹ bá fi lè fìdí ọkọ yín mọlé ni ká ṣe tẹ ò bá fìdí ọkọ yín mọlé yóò wò ta o ẹ má jẹ káwọn ọmọ ẹlẹsẹ sósòsò kan ó gba ọkọ ọmọ yín lọwọ ẹ wù wà tó dáa sọkọ yín nínú ilé kó má ba wò ta ẹgbọn jẹ fọkọ yín lákòókò kó má ba wò ta ẹ fi fẹ han ọkọ yín ẹ fi sú kó má ba wò ta ẹ má wùwà ọ̀bùn ẹ gbọ́dọ̀ mú géṣe dáadáa kọkọ yín ó má ba wò ta o gbogbo tí mo kà á lẹ̀ yìí tẹ́yìn bá kọ̀ tẹ́ ẹlẹ́ ò ṣe ẹlòmíì ó ṣe fún níta ibẹ̀ lọkàn ọkọ yín ó dẹ̀ máa wà ní gbogbo ìgbà

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: 72 hours with God. Ẹgbẹ́rún olórun máa rọ́lẹ̀bí lẹ́tí ti ṣe ìyanu nínú ayé oníbòjì pé yọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú olórun. Ní CAC Covenant of Mercy, a.k.a. Májẹ̀mú àánú. Olórun tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe òtítún. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilometer 18, Ibadan Ife Expressway, Òsèngere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayé, Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀run.

de ti won fo wo lu wo keke mo leyin ode won yi ki lo de o mo ni si o se ti gbogbo won se paju ba saba tela ogboju ode mokanle logun ni won gbeban atada lowo mo ni kini won dode ninu gbo toju gbogbo won se le kokoko baye won ni kini kan lo mi gbo keje keje o won o mo n to je ni won se fe mu bale nbe ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn ọdẹ pakúnú gbá wọn tún pẹ fàtó mẹdùgbẹdùgbẹ ó yẹ ká kí àwọn ọdẹ wọnyí o wọn ṣe gudugudu méje àti yàyà mẹfà.

ọmọdé ń kawó èjì bí èjì làgbà ń tayò lọ́jà alágàmọ ètò yìí tó tètè gbà lẹ́sẹ̀ ẹṣí gàgá ilé ẹṣí gàgá òde o àfi òní wọnú ọjà ká mọ́mọ́ tọkọtìyàwó kan wọ́n ṣègbéyàwó wọ́n bímọ kan ṣoṣo lẹ́yìn ọmọ kan ṣoṣo tí wọ́n bí ni wọ́n bá ní àwọn òbí mọ́mọ́ báwọn mọ̀lẹ́bí ṣe ń yọ wọ́n lẹ́nu nìyí o wípé kílódé kílódé kílódé àjàjà ìyàwó ìyàwó bá sọ fáwọn òbí ẹ̀ ó fún wọn lẹ́sìn wípé kò sí nǹkan kan ó ní ọlọ́mọ kan ṣoṣo kú ò ní kílóbí

Ẹ̀mẹ́ntì yẹn tọ̀ọ̀tọ̀. Agídí ni a sáfi mú kó tó bímọ kejì yìí tó fi wá pàdé mọ́. Ohun tí mo wá fẹ́ mú jáde ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa náà ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọn ò fẹ́ bímọ ju méjì lọ, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ó da ṣe ń táyé dà náà ni àbí ti ìlú tó le koko yìí àbí àṣà ìlú òyìnbó ni o kò yé mi. Béèyàn bá lówó lọ́wọ́ tó fi le tọ́mọ tó bá wá bímọ púpọ̀ kí ló láì fi ń bẹ o. Àbí ẹ̀ṣẹ́ wà nínú kéèyàn ó bímọ púpọ̀ ni ẹ ṣàlàyé fún mi.

0: ta ba wa ni ka se gbogbo e lapapo e wo yi omo ti baba mi nikan bi ko de ni se meju jise agbe lo oko lo nda to fi toju gbogbo wa to fi fi gbogbo wa sile iwe pe a o gbodo mo kawe o o pa ni dadan ni wipe kakawe o tun pa ni dadan wipe kakeu bo ti le je pe emi sa ni le keu nigba na iwe nikan mo gbajumo an lo sile keu yen mi o ko je nte mi o ko nitumo loju mi mo sa ti egbiyanju mo kawe mewa ke n to wa mu ona mi pan titi mo fi n tesiwaju ninu igbesi aye mi pelu n ti mo fe je ati n ti mo fe da
1: e para mo
0: pẹ̀lú ìwọ̀n bá ìwé tí mo wá kà yí ojú ọ̀nà mi ni mo wá tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo fi débe tí mo fẹ́ dé ojú ọ̀nà mi náà ni mo tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo fi dan tí mo dà ojú ọ̀nà mi ni mo tọ̀ tí mo fi dolókìkí débi gíga gbogbo ohun téèyàn ń gbélé ayé ṣe ojú ọ̀nà mi ni mo tọ̀ débẹ̀ o tí mo fi ṣe tẹ́ ẹ bá wá gbọ́ pé mo bímọ púpọ̀ ẹ má bu mi mo fi jọ bàbá mi ni o ẹni tó bá bí ni làájọ tọmọ ò bá jọ ṣòkòtò yóò jọ kéjì pa òbí tó bímọ tí ò lè tọ lòbí ìyá bàbá àtìyá tó bímọ tí ò tọ àwọn lòbí iṣẹ́ ẹni tó bá bímọ púpọ̀ tó bá lówó lọ́wọ́ tó fi lè tọ kò sí ní tó láìfi ń bẹ o ẹni tó sì bímọ méjì náà tó ní òun ò bímọ mọ́ tí wọ́n yé wọn. ẹwà máa wò ó àwọn kan wá wà wọn ò lówó lọ́wọ́ wọn ò ní nǹkan kan ṣùgbọ́n tí wọ́n bímọ púpọ̀ nínú àìní wọn náà ni wọ́n fi tọ́ gbogbo ọmọ tí wọ́n bí táwọn ọmọ náà ń dẹ̀dẹ̀ èèyàn tí wọ́n yàn tí wọ́n yanjú tí gbogbo wọn tí wọ́n gbógo ìdílé wọn yọ bẹ́ẹ̀ náà làwọn òbí míì wà o tí wọ́n ní dẹ̀ndẹ̀ owó lọ́wọ́ tí wọ́n bímọ púpọ̀ ṣùgbọ́n tí wọn ò fowó tí wọ́n ní tí wọn ò fi tọ́mọ táyé àwọn ọmọ wọn fi wá bàjẹ́ àwọn òbí bá wọ̀nyí táwọn ọmọ wọn bá gbé wọn ṣépè kò lè wọ̀ àbí nígbà tá a mọ̀ pé a ò nílò ọmọ tá a dẹ̀ mọ̀ wípé bá a bá tún wá bímọ náà tán a ò ní tọ́ wọn kí la wá pé ọmọ náà wá sílé ayé sí. ẹ wá máa wò ó nǹkan kan tí ò yé mi ni wípé àwọn míì wà tó ní dẹ̀ndẹ̀ owó lọ́wọ́ tí wọn ò dẹ̀bí ju ọmọ kan tàbí méjì sí mẹ́ta lọ àìmọye gómìnà tí mo mọ̀ tí ò bí ju ọmọ méjì lọ o àìmọye sínétọ̀ tàbí mínísítà tí ò bí ju ọmọ méjì sí mẹ́ta lọ ṣé owó la fẹ́ sọ wípé oúnjẹ àwọn wọ̀nyí níyà ni àbí kíni kí wọn ó bímọ mẹ́fà kí wọn ó bí mẹ́jọ owó wà nílẹ̀ tí wọn

pẹ̀lú nǹkan tí mo ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti pa ọmọ ẹ̀ dànù nígbà tó ma wọn bá ń fi ẹjọ́ ọkọ ẹ̀ sùn wọn wípé ọkọ mi ń fìyà jẹ mí ọkọ mi ń fìyà jẹ mí táwọn òbí ẹ̀ tí wọ́n wá ń sọ fún wípé ṣó wá fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ ni o àbí ṣó fẹ́ wá dálé mọ́ṣú ìgbà téèyàn bá ń gbé ibì kan tíbẹ̀ ò sàyàn kí ló láìfi nínú ká fi bẹ́ẹ̀ lẹ̀ o àìmọye ẹni tí ò sí lọ́dọ̀ ọkọ tó nífọkànbalẹ̀ yálà ó bímọ fún ọkọ ẹ̀ kí wọ́n tó pínyà ni o tàbí kò bímọ fún ṣebí nígbà tó fi bẹ́ẹ̀ lẹ̀ ló tó nífọkànbalẹ̀

ohun tí èèyàn ní kì í jọ̀yàn lójú ni àfìgbà tó pàpàléyàwó ẹ lọ ó fẹ́ lòmíì wọlé agbàyàwó gba lékeleke agbọ́ya tí wọ́n ya ń yọná lẹ́nu ìyàwó míì wọlé àkókò náà ni ṣàbọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo nǹkan ò lọ déédé fún mọ́ nígbà tó yá ó ta mọ́tò tó ń lo lẹ́yìn ọdún mélòó ó tún ta lé ibi tó kọ́ ilé ibi tó ń gbé ó wá dẹni tí ò ní nǹkan kan mọ́ gbogbo ibi tó wá ń dé fún àdúrà pẹ̀lú àjò wọn ní ìyàwó tó kọ́kọ́ fẹ́ ń kọ́ ó ní àwọn ti jà ó ti lọ wọn ní ajé ló lé jáde nílé ẹ̀ tí ò mọ̀ wọn ní ṣé kò mọ̀ wípé ajé ni.

àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ajé ni wọ́n ọkọ̀ tó bá fẹ́ wọn ó ti ṣubú lu ajé àkókò tí wọ́n bá fi wà lọ́dọ̀ ẹni gbogbo nǹkan mọ lọ dédé fún ni gbogbo ibikíbi ni wọ́n ti mọ fi ajé wá àyàn ká kódà àwọn ọmọ ajé báyìí kó jẹ́ pé èèyàn kan pàdé wọn lásán ni tí èèyàn wá bá wọn láṣepọ̀ fódìdí ọ̀sẹ̀ yẹn ṣe lowó mọ wọlé fún èèyàn tìkẹ́tìkẹ́ o Ọba jani to like e si, eyo ti mo wipe, akoko ti mo pade lagbaja yi, ni gbogbo nkan da fun mi, ajaja ti mo ba ti ba lasepo. Awon eyan bayi, aje olokun ni won, won o gbodo kuro ni akata eyan. Ojo ti eyan ba ba won ja, tabi won ba eyan ja, tabi won fi eyan le. Ha, aje ti fini sile niyan o, iyawo ti mo ba fe, aje olokun ni oje o ja fun mi o. Wọ́n ajé olókun ọmọ bá wọ̀nyí wọn ò wọ́pọ̀ ẹlẹ́dàá ni mọ gbé wọn pàdé èèyàn ajé olókun ilé tí wọn bá wọ̀ ó dilé ọlá ọ̀dẹ̀dẹ̀ tí wọn bá wọ̀ ó dọ̀dẹ̀dẹ̀ ọlá tí èèyàn bá fẹ́ wọn níyàwó tó tún múnú wọn dùn wọn ó ṣe bẹ́ẹ̀ èèyàn ṣoògùn owó ni ìdí ni wípé gbogbo bákọ wọn ó ṣe gòkè àgbà ni tí ó máa jẹ wọn lógún ìyàwó gbọdọ̀ jẹ́ ọkọ wọn lójú wọn ọkọ wọn ò gbọdọ̀ mọ́ ni ọkọ wọn ò gbọdọ̀ mọ́ là ajé olókun o àwọn ọmọ wọ̀nyí inú omi òkun nìṣẹ̀dá wọn wà àkàndá ni wọn nínú àwọn èèyàn ọjọ́ tá a bá ti fi wọn sílẹ̀ ni ajé ti ṣí lọ nílé ẹni o ohun tó ń ṣẹlẹ̀ sí ẹlòmíì nìyẹn láti ìgbà tó ti fìyàwó ẹ̀ sílẹ̀ láyé ẹ ti bàjẹ́ tó bá ṣe pé ó lójú inú ni kò ní fìyàwó ẹ̀ sílẹ̀ kò ní jẹ́ ó lọ àìlójú inú àti àìlákìyèsí ló fi ń fìyà jẹ́ láì mọ̀ wípé ajé olókun nìyàwó tó fẹ́ ìyẹn wá fílẹ̀ tán ló bá ń kábàámọ̀ ẹ̀yìn tájé olókun ìyàwó ẹ̀ yìí tó wá fílẹ̀ sílẹ̀ tó lọ ló wá ta gbogbo nǹkan ìní ẹ̀ jẹun tán gbogbo ibi tó ń dé wọ́n ń pé ta ló ṣẹ̀ wọ́n ní ó wáyàwó ẹ̀ yìí lọ kó lọ bẹ̀ẹ́ ìyẹn ti bá ẹlòmíì lọ ọ̀dọ̀ ẹlòmíì tó wá dé ìyẹn ń kẹ gẹ̀gẹ̀ bí ẹyin bó tún ṣe kájé wọlé ẹlòmíì nìyẹn aṣọ wàá bọ́mọ yẹ fún wọn mọ́ ajé olókun ti fi ẹ́ sílẹ̀ ó lọ o ìwọ ló mọ ìyàwó tó fẹ́ sílé ajé olókun ti ṣí lọ bá ẹlòmíì bó ṣe jẹ́ pé ajé olókun ni àwọn kan wọn kìí tu èèyàn lásán bẹ́ẹ̀ náà làwọn ọmọ kan wà tó jẹ́ pé ẹlẹ́mìíkẹ́mi ni wọn wọn kìí ṣènìyàn lásán bàṣẹ jẹ́ ni wọn ìkà ni wọn wọn wá sínú ayé yìí láti ba nǹkan tó dáa jẹ́ ni ẹni tó bá fẹ́ wọn níyàwó kàgbákò àwọn yìí wọn ó máa bomi paná ògo èèyàn ni o ohun tí wọn wáyé wá ṣe nìyẹn bẹ́ẹ̀yàn bá bá wọn láṣepọ̀ lásán ogun ni bẹ́ẹ̀yàn bá ti lówó tẹ́lẹ̀ o lè mọ́ ni owó mọ́ gbogbo ọ̀nà ni ó máa dé pingépingé fún ẹni tó bá ń fẹ́ wọn àjálù lọ́tùn àti àjálù lọ́sì ni ó máa jálù yàn lákòókò tẹ́yàn bá pàdé wọn bẹ́ẹ̀yàn bá ń bẹ lókè tẹ́lẹ̀ gbogbo ọ̀nà bí wọ́n ṣe já àyàn bọ́lẹ̀ ni tí wọ́n máa wá ni tó jẹ wọ́n lógún ti kọ́gbọ́n nínú ètò tòní tó gbọ́ níbo ló ti kàn ẹ́ gbọ̀ngbọ̀n kó ní kálukú yá mú ti ẹ̀ níbẹ̀ ni o bó ti kàn ẹ́ náà ló kàn mí ajá tí ò bá ní sọnù kó yá tètè gbọ́ kìlọ̀ dẹni tabálẹ̀ tabóde àbàtì àlàpà gbáǹkọ́ gbé ètò

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Sade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
2: Wá mi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: wari o
1: Fenetton cleanser ni
0: ja mi si o eh
1: Fenetton cleanser egbogi atejese ti bado ti ara wo ya ja re won mele se won yebe yebe inu ton fun ton da rugudugudu ko bara re iri inu eje amo na ti de o Fenetton cleanser egbogi atejese ti a fi ewi ati egbo se ni ona ti gbalode lambda ki fun telu emi one nigeria limited ni won gbe Fenetton cleanser jade telephone 08034051533 fun tita ati rira iwo na jara po mo wa Fenetton cleanser amọ tẹkun egbogi ti ya gbogbo kokoro nu eje wele wele
2: ko ba je 24 29 tabi 32 sa ti feyin e pelu wa lori gbogbo ikoni bani dore kan te 32 FM 949 feyin e
3: to yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
4: eto igbeyawo laye
5: ajowo eduro na jare
6: bi lo sele
5: ki won to so wa po nje o rati po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
3: eh ni tuto
5: ka sa so pe o ti ran won abi
3: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
6: e won lo tun je cdk e bayi
3: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
5: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
3: ah lati osu to koja ni mo ti ra won
5: oluso agunkan e so wa po
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
7: ọfíìsì wa wà ní mokola road ní vesinari bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707
8: 460 3911 CDK sọ o ti ẹ̀dá o ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
9: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. ìtọ́wọ́ ẹ̀kan lásán aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi stack tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti lulẹ̀ ìtumọ̀ yẹn ni wípé àìmọye tọkọtìyàwó tí wọ́n ti túká bẹ́ẹ̀ wọ́n sì gbéyàwó ní ṣùlọ́ka o kí ló ń fa ìpínyà tọkọtaya tó fi jẹ́ pé iná wọn kì í wọ̀ mọ́ nígbẹ̀yìn gbẹ́yìn ohun tó fà náà ni wípé ọkọ ò fi àyè sílẹ̀ dáadáa láti ṣèwádìí nípa ẹni tó fẹ́ ìyàwó náà ṣèwádìí nípa ẹni tó fẹ́ yàjó bí wọ́n ti pàdé nífẹ̀ẹ́ yẹn ó mọ dà wọ́n láàmú tífẹ̀ẹ́ yẹn ó mọ pa wọ́n bí ọtí

ilé tẹ ń kọ tẹ ò dé ẹkọ tán yìí wọn ò ní gbókù yín lọ bẹ lọ sin o ẹ ò ní sìnkú ọkọ yín síbẹ ẹ ò ní sìnkú aya yín síbẹ kódà ẹ ò ní gbókù ọmọ yín lọ síbẹ lọ sin o

ẹwà ayálégbé tà ń sọ yìí wọn ni kó bá wọn dáwọ ọdẹ vigilante àdúgbò kò súnjá wọn wọn pè sípàdé gbogbo tẹnanti kò lọ ẹgbọn náà kẹni dùnú tẹnanti ayálégbé tó ń tapá kanka sónílé àbí kò nílẹ kò kọlé ó tún ń ṣàkọsẹ ń tónílé ó fẹ tẹ

0: siko tito ataye je ataye wa wa mama mi bebe gogo mama
1: e caro akojumo akojo momo odo tumpi shedada la tumba yin la ro tuni e kabo sore to gbagede oro de kan ya derin po sunu e kan e fe yin e 32 fm 94.9 ta kale si laughter house rio ke tente premier mokola ibadan peter olashupo captain peter on loruko temi e karo akojumo lori eto gbagede oro laro ye ke ma ki ojogbon yemi Kwarumbi O-O-N. Tet bakari jia shuju orile de wa Nigeria. Inyesi orile de ti Republic of Philippines. Ati Kingdom of Cambodia. Ojogbon Yemi Kwarumbi. Etu karo sa o.
2: Captain Pitu.
1: Eko jometa sa.
2: I salute you. Eko shedon.
1: Yes sir.
2: Eko shaman wa. Oki pupu ato si shedi le shedi. Gwa pata ki pupu pupu en ti... Ewo wa tengbo wa tengbo ikodi ni gbogbo gba ena mo pe bo se pa yin lerin be no ko yin logo be do ko yin nimo be do ko yin loye e kan si o akin pe se dada le wa
1: e karo sa Beyin ba se ndara po mo wa fun gba kokko e la nfani lati wo wa kitikiti lojo po Facebook 32FM949 feyin YouTube 32FM949 feyin website www.32fm.com.ng bo si je radio garden na le la nfani lati fi ma gbo wa e ba ti wa 32FM lapa be e o mo la nfani ati gbo wa kete kete Ojogbon Yemi Kwarumbi eka ise ti eyan layo te le fi sere la lo la ro yin igbon safefe to mo pe ninu gbogbo nkan owo ti e fi mu igbon safefe o tun sara oto baba si wuwe ta wu awon akosile ari awon ipa ribiribi te ti ko leka igbon safefe ṣùgbọ́n ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti móhùnmáwòrán tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀yọ́ broadcasting corporation of oyo state bcos wọ́n ní nǹkan òsẹ́nu rí ń bẹ̀ mọ́ wọ́n ní eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ pọ́mọ èèyàn gan òtún wá fẹ́ fọ́hún bí ọmọ èèyàn nílé iṣẹ́ bcos lánàá pastor wọlé ọládélé ń wà lórí ètò òṣèlú ọkan lára àwọn ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì nílé iṣẹ́ bíso ẹ̀sìn ni wọ́n wọ́n sọ ogunlọ́gọ̀ ohun tó jú rí ibi tí nǹkan dé dúró àti ohun tí ò jẹ́ kí àwọn táwọn fẹ̀yìntì gan-an káwọn kúkú wá tiẹ̀ lé fẹ̀yìntì gan-an sàn káwọn sì máa wòran wọ́n kọ́ wòye lórí ipò tí iléeṣẹ́ ọ̀hún wà wọ́n wòye lórí bí ìjọba ṣe mú ilégbèé tó jẹ́ fún àwọn òṣìṣẹ́ ńbẹ̀ ti won fi ko estate o woye lori bi a se tun mu abala bi ti won fi se groto lododun won ni a ti n ko shop be bayi igba photo kan ti e ja ran je ni a shopping mall gan ni a fe ko be won ni ile jeje ko be bayi lock up shop ni pe ko mo di pe won ma taja bayi ariwo loja gun ni je ki studio awon ori mumi àwọn òṣìṣẹ́ ní ìgbàgbádùn àwọn òṣẹ́nu rẹ wọ́n ń fẹ̀sùn kan pé ń ṣe làwọn ọ̀gá kan ń jẹ gàba láwọn olórí ẹni bá sì fẹ́ sọ̀rọ̀ ga bí sọ̀rọ̀ sí orí báyìí rí wọn ni gbígbé tí wọ́n bá gbé onítọ̀hún tí ò bá ní kwérì ẹ̀yìn odi ìlú ni ó ti bára rẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ń jà fún àwọn aráàlú wádìí tí wọ́n lè jà fúnra wọn wọ́n sọ̀rọ̀ lórí bí stúdíò ṣe jóná tó jẹ́ pé wọ́n ní ìjọba wọ́n dàgùn lásì ǹjọ́ ti ṣẹlẹ̀ báyìí rí àbó ní àwọn ìgbésẹ̀ tẹ̀rù pé ó yẹ kí wọ́n gbé táwọn ọ̀gá ò gbé k kilo le mu ki ijoba dagun la si won baba wo biso e si gan to je pe opolopo osise nbe kawe mo we awon dokita gbe dokita pon on lo po nbe kilo pa biso to je pe baba wo top 5 le mps loni won si nbe kilo n pa won ku lo nta ta ni nipinle oyo bo se di pe asawari re na re ti gbogbo e lo bo se nlo yi be ba nsoro le ise momo aworan nipinle oyo loni mejeji ta ni tele won se nbe mo a wa se mo lo seko eya wa lawon todo yin be won ke wa ba wa sise biso ese ni nlo yi ariwo po lori e ki le ri so si kini npa awon le ise yi
2: ese pupo ta ban soro biso ese ta ban so bo si wa loni on dun awa kan o de n du mi lotun fun gba ti won ma ku WNBS kuro nle in 1976 pelu ife from first AP 1977 mo wando vye ntibi WNBS mba no emi ati eni kan ni mo funi ishe pe bashima pe awon staff si radio wao okun radio ati ondo radio mba no elo je wi pe ni bere mi bere radio wa o ko se eyin mi ma tu si ma di 1981 ti governor Bolegi so pe ah baba o lowo lo da television akoko sile ni Africa un gege bi o ma o lowo fe da television to da raju ni Africa sile emi ni won pe emi mo ba won bere 81 82 83 mo ma la ti an la mo mo ifoju sun mo mo ero ti a ni lati bere ile ise mejeji te ba ranti ni bi 1981 1982 radio wa o ma ya awon ipinle kan bi Borno state bi Bauchi state a ma ya won ni osise to ma lo ba won da ile ise ti won sile niko ti won ti ma lo BBC abi kon lo wa American broadcasting system ko wa ran won lowo BCS lo ma ba won da sile ye di pe biswe da to beg ye to je pe bi ipele meji meta loke oya lo je pe ile ise won radio won loni BCS ni lo je consultant jona won dale won ba won run fun bi osu mefa si on to kan se wa ye ko je ile ise na yi ta fi wa ku ko se ti a ni afojusun ko ni o ma daju ni ile Africa lo ma wa di nkan ti bi e se so ninu MPS ko si ninu ikini ikiji
1: ipo kesan ni won wa laaro to ni yi awa ta ba won gan wa npo keji
2: se ri pe oro itiju ni nkan to si fa nkan to n be nle yi die die lo bere ti gbogbo e wa daru wahala ile ise epin sona meta ikini ni pe o ni ipa ti ijoba nla ti pin gege bi awon ni olu ka ni ka pe won o oludasile àwọn ni owners ìkejì ni management

0: program ni je gbogbo wa si sale pe ṣugbọn lati bi year 2003 ni awon ijoba ti be si rufin arufin ni won lo wa di pe board so ye ko je part time o wa di full time ko wa te si management mo ni akoko kan management lati wa o lati ni olori professional manager mo ma npe general manager lodo mo le kitchen gba kan mo npe ni managing director abi director general ni osun ma npe ni director general stroke permanent secretary ni akoko ni gba aye bodlegi ma npe ni general manager stroke permanent secretary level pelu permanent secretary ministry ni won
1: e to ba je general manager
0: beni
1: okay
0: olu ma je oga fun gugu awon to nsise nbe ohun la ma bawe ohun la ma na legba ohun la ma criticize nkan o ba lo fun la te aye pso taiwo bo je paint bayi ni awon ijoba ti be si ru ofin ti won o yan general manager kan nsin mo yan general manager lani odun meji seyin ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí òfin ti sọ kò ní agbára tó yẹ kó ní a lè ní general manager kó tó wà lábẹ́ executive chairman a ní chief executive officer méjì ẹyọkan ló máa ní fún ìjọba rú òfin ìjẹ́jẹ́ ìkíni ẹ ń bá dá ilé iṣẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ tó dá ilé iṣẹ́ wa ìsílẹ̀ ẹni pé gbogbogbà tí bá wá ni máa ń gbàdúrà fún a kúrò ní coco house àwa bí gbà kan àjókòó bákan gbà kan àtún jókòó bákan gbogbo bí irin iṣẹ́ ṣe ètò irin iṣẹ́ ṣe ń dé lọ́tún lọ́tún ní ilé iṣẹ́ yìí ni ẹ tó wá sì máa ń pa ilé iṣẹ́ broadcasting a mọ̀ pé equipment tá à ń lò yìí ngba mi camera ti te n lo ni January gba to ma fi di July new edition ti jade ati kuro ni AM abosi FM a kuro ni analog abosi digital a kuro ni mono abosi stereo ati koja lo nsin ìjẹ́ ilé iṣẹ́ business àwọn tó dálẹ̀ gẹ́gẹ́ bí ìjọba ìjẹ́ equipment wà ń bẹ bójú
1: ìjọba òde òní mú
0: kò bá mú fún mọ́ ń ṣe program bẹ́ẹ̀ mú ìlọṣẹ lọ́sẹ̀ tó kọjá nítorí pé èmi ní àǹfààní pé láti 1968 mi ṣe nǹkan míì tó yà sí broadcasting bó ṣe ń lọ ni mo ṣe tíṣà ẹ mo ṣe manager ẹ mo ṣe bọ́ọ̀dù ẹ so ó yé mi wọn ò ná owó láti equip bísí ẹ bó ṣe yẹ kó jẹ́ ilé iṣẹ́ ta ló máa jẹ́ òun ló máa dá jù ní áfíríkà ẹ lọ débẹ̀ wo ká ló worú iṣẹ́ wọn ìjọ abtí yẹn ní pàpà ní àwátá ti wà ń bẹ àwọn irinṣẹ́ míì tí a wà fi ilẹ̀ ń bẹ 1983 à ń rí ń bẹ
1: 1983
0: bẹ́ẹ̀ ni
1: wọ́n ṣe ń lò ó
0: nítorí pé ìjọba ò fowó sí broadcasting ní a lot of capital development gẹ́gẹ́ bí country sí ara digitize ìyẹn gan mean pé transmitter tá à ń lo yàtọ̀ studio equipment tá à ń lo yàtọ̀ ó dẹ̀ ń yàtọ̀ lójoojúmọ́. njoba o si che ti eto ki se lori organization de kan ki se lori structure de kan lori equipment now ni gba ye akala o pe mi e wa ba wa tu bi wo ma mi le ba yin wo wa mo le fun yin leni ti mo mo ko le ba yin wo dada o de fun leyan to wa wo
1: okay
0: ngba ye las no ko bi se si o le yo le
1: okay
0: agility
1: agility
0: okay okay ero se ni pe each station ye ma da bi full fledged station to ma ni general manager tie
1: ti o ni rogbokun bi so e si ti badan
0: nitori eto ti awon ara ogun mo so fe gbo abi ara oke ogun fe gbo ja to se to ti ibadan fe gbo so ko se to ke nipa audience mo mo bu gba ta je bi la man ke amo to wo wa ti e o ba si eto ti won fe wo won lo bo mi ijoba o mu adehun yi se ori ijoba mo wa o ti won na ma bi obo ti e na ma ri e ma ri e leko ma le won le se ni abiki roye ma bo sita ni e je be abi be ko
1: be
0: se mo nse be se ri ijoba o tu wa ranti kini kan ni to to Broadcasting Corporation of Oyo State ni ki se ti ijoba be ti ara ilu ni won kan ijoba mu they are trustees fun awon eniyan seri broadcasting to ba je pe ko gbo teku ko gbo teye ko gbo totu ko gbo tosi awon eniyan oni gbo ton ba ti kaku pe gbohun gbohun ẹgbẹ́ tó wà ń jọba ni ẹ̀ka tí mo ń sọ kìí ṣòní ló bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní 2005-6 ìgbà kan ti ẹ̀wà tó jẹ́ pé tó bá dé business wọ́n pín àwọn staff ni ẹ̀ èyí ń gbà yẹ èmi ni ti lam èmi ni ti ládọjà èmi ni ti akálà nínú staff
1: láwọn òṣìṣẹ́
0: bẹ́ẹ̀ ni
1: láà gbọ́dọ̀ ṣòṣèlú báà gbọ́dọ̀ yẹn nìkankan nípò
0: sí wọ́n máa sáré lọ sí sẹkítírẹ̀ wọ́n á lọ máa ba tara wọn jẹ́ lágbájá ò ṣe ti yín ò ìjọba tẹlòmíì ni ó ṣe wọ́n á kó wọn ìgbà kan wà bíi 2030 wọ́n á kó wọn kó láti bí sẹ́ wọ́n á lọ sọ wọ́n sínú gbẹ̀nì ìbáke dungeon ní ministry wọ́n káwọn lọ sí cultural center wọ́n káwọn wọ́n kò kó wọn káàkiri nítorí wípé wọ́n ní wọn ò ṣe tẹgbẹ́ kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kóra jọ lónìí ni wọn ò ṣe wà nípò kọ̀ọ̀kan structure wọn ò right equipment wọn ò correct kò sí leadership professional leadership ẹnìkan wà bí kì í ṣe chairman la máa hold up tí programme ò bá dá lórí programme ṣe chairman la máa pè bí general manager yìí ni ó tó ní igbákejì bẹ́ẹ̀ lọ general manager tí ò lè tí ò kò mọ bọ́n ṣe ń gba gbálẹ̀gbálẹ̀ ṣiṣẹ́ wọ́n bí wọ́n ṣe ń ṣètò wọ́n ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn ọdún kan ni fún bí ogún ọdún wọn ní general manager ní BCOS political leadership ni wọ́n ní ìyẹn ló jẹ́ wípé oselu ti ba gbogbo eje so to ba wa de be ko se ni to ni afojusun mo ko se to ranti pe ah bi so esi ma lo nje consultant fun awon radio mi ta de be loni era omo to kujo sibe afẹ to 30 te kujo se ni ma run business be ni me ta kura won jo sibe baba olohun lo gba ile ye
1: okay
0: o gba fun WNTV o gba ti agoji o gba de alagbapo ena ni nkan to ti to dance ana ti ko so pick up help it out for moto eri awon bi to tin gba ball eri awon to se mechanic mi eri bi ti mo ko wa mo ka pick up ma fi ko ute be lo se gba ti be nitori pe ibi ti radio nigeria wa nsin ni bi ide apeye lo ara ile WNTV lo tori baba ye ni vision nkan ti o ro ngba ki o di aye je me won so wa ni pe e je ka ni broadcasting community ka ko le ta mo o si sha ma gbe
1: e ja rojo oja na tori mo ke awon yan de oro yi lowo lowo bayi oju opo Facebook 312FM949 fe yen aba tojo oja de ate waju eko kale.

0: Hello.
1: Ekaroma.
0: Àwọn ẹ̀sùn tí wọ́n sì fi ń kan gómìnà náà ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n kókó fẹ́ràn kí wọ́n lọ lè ṣe aládàáni kan láti náwó síbẹ̀ ju kí wọ́n náwó síbi sùn ẹ̀ sí lọ. Ní kí n sì pé bóyá ẹ̀sùn tí wọ́n fi ń kàn wọ́n pé wọ́n ní ìgbà kan náà iye stúdíò táwọn náà jóná náà pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò tiẹ̀ wọn tiẹ̀ ná ní àwọn gbogbo akejì gómìnà sì wá wọn sojú gómìnà ìjọ́nà lọ́hùn wọn wá stúdíò àwọn sì mọ bí wọn ṣe ń pinwó pin ọkọ̀ káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn òṣìṣẹ́ pásítọ̀ wọlé ọládélé wọn sọ mọ̀rọ̀ lánàá.
2: ṣé kí n sọ nǹkan kan fún ẹ.
0: Kí ni ẹsẹ̀ bí sọ ẹsẹ̀ lọ́dọ̀ gómìnà.
2: Moment structure tí ò bá ti dá kò sẹ́ tó máa kà í kún. Ta ló fẹ́ sọ fún bísù ẹ̀sìn mẹ́ ṣé wọ́n ní ṣe general manager tí ò sí.
0: Wọ́n ní chairman board wà ń jẹ gàba wọ́n fẹ̀sọ̀ kan.
2: Chairman board politician ni bó tilẹ̀ jẹ́ pé ó ṣiṣẹ́ ní bísù ẹ̀sìn lónìí bó ṣe wà mẹ́ẹ̀ kì í ṣe nítorí pé broadcasting experience politician ni. So ẹni tó máa sọ̀rọ̀ fún bísù ẹ̀sìn ta ni ń bẹ̀. Ṣé general manager tó nínú ọdún yìí nínú ọdún kan sẹ́yìn láti ní general manager tó tó mẹ́rin. Èmi àá lo ọjọ́ kan ní orí ìtayá. So wọn ò command respect. Wọn ò command respect. Èmi dẹ̀ rò pé ó yẹ kí ìjọba ó ràn wọ́n lọ́wọ́ ni. Ẹ padà sí ẹsẹ̀ àárọ̀. Let them wọ́n ní director general palmsec bí ayé ìgbà kúnlé adélékè bí ayé ìgbà fálétí bí ayé ìgbà sọ̀dà bí ayé ìgbà pso taiwo kò sẹ́ni tí pso taiwo máa dìde lọ bá sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì tí ò ní respect. Bọ̀ kò sí yẹ mọ́. So eléyìí tí gómìnà fẹ́ràn rédíò kan fẹ́ràn rédíò kejì ẹ mọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rédíò ìjọba ló yẹ kó kọ́kọ́ jẹ́ preference ìjọba. Ló yẹ kó jẹ́ preference wọn láyé àtijọ́ tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe broadcast bsos láàárọ̀ ẹ̀yìn ọ̀dà rédíò ṣẹṣẹ
0: wá sí kéde
2: àwọn darapọ̀ mọ́. Bọ̀ nǹkan tó wà ní stúdíò ńbẹ yẹgẹ kí náà fẹ́ darapọ̀ mọ́. ṣé mọ̀ nǹkan tó máa jáde nínú kámẹ́rà àwọn gan ìlú máa ma bẹ̀rẹ̀ láti pé ìgbà tó wọ́n máa rìlé ẹ̀.
0: Àlẹ́ nìkan tẹ ni à ẹ̀já yá wọn ní iphone kan kúkú mọ̀ fi yá.
2: Ìgbà mi ibi tó dé ni ẹ̀ nítorí wípé ṣẹ̀rí tẹ bá ti fọ́ lóṣèlú sí ìṣáájọ broadcasting tí ò dẹ̀ wà lókè tí ò jẹ́ni tó lè bá gómìnà sọ̀rọ̀ eye to eye ni a máa jẹ́bẹ̀ ẹ̀ pa tó bá jẹ́ corporation mi kò má tà tó mi ò bá sínsìn ẹ̀ rí àbí broadcasting gbogbo yẹn ló ń rí. So nígbà tí èmi ṣiṣẹ́ bí olóṣèlú pẹ́ Bọ́lá Ìgè báwo jẹ́ pé ẹ̀bẹ̀ ló fi bẹ̀mí kí n tó wá bá ní police wọ́n ṣe contract rí níjọ́ kan mi tí ní ilé wọ́n ṣe award mo wá dé Bọ́lá Ìgè wá sọ mi pé congratulations àti award transmitter mo ní ta ni ó dárúkọ ẹ̀ mo ní kò sínú àwọn tí àwa professional recommend tẹ́ ẹ̀ bá ṣe ń jẹ̀ máa kú. wọn ṣe school meeting mi wẹ́ẹ̀ dínà máa ń ṣe school meeting mẹ́ẹ̀ mú láti ṣe mí níjọ́ Thursday láti revert ara wọn but ẹni tó bá lead wọn tó jọ lóṣèlú yẹ tí ò jẹ́ ẹni tó lè sọ bẹ́ẹ̀ rú nǹkan bẹ́ẹ̀ fún gómìnà ìyá bá máa jẹ wọn ni but the alternative ni kẹ́ ni professional tí gbogbo èèyàn mọ̀ pé yes
0: akọ́ṣẹ́mọṣẹ́ rèé
2: akọ́ṣẹ́mọṣẹ́ ni
0: ọ̀rọ̀ yé
2: oyè gómìnà àfi ti ṣe kátó bọ́lu lẹ̀ wọn àbí kátó bọ́lu kátó tó bá jẹ́ tó kọ́ṣẹ́mọṣẹ́ kì í ṣe ṣọ́ọ̀pù tí local government ń kọ́ ló la máa lè ṣe local government council ló ni tọ́fẹ́ lọ ń kọ́ ṣọ́ọ̀pù.
0: Ká mọ̀ sẹ́rí padà rẹ̀lé kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn tọ́rọ̀ kan yìí gbẹ̀yìn kí wọ́n lè gbọ́yàn láàrin ìṣẹ́jú kan yìí.
2: Ìkíní ni pé kán padà sí the BCOS Act lórí organization one. Two, kán ní based on that kán ní professional chief executive tí òun ṣe olóṣèlú fún the full time. Three, kán mú gbalẹ̀ dáadáa kán lọ gbogbo àwọn cobweb equipment wà mẹ́wàá kán gba kúrò kán mọ dáná ẹsẹ̀ kán náà wo sí i kò ṣòro. Mo sì ní gbẹ́kẹ̀lé pé tí gómìnà Mákindé bá ń gbọ́rọ̀ tí mò ń sọ lónìí ó máa take action on it because ó máa ń fẹ́ ṣe nǹkan tí wọ́n lè máa sọ ní pátí ẹ̀ pé ó ṣe dáadáa ṣùgbọ́n bí iṣẹ́ tó wà sìn minus ni ó jẹ́ fún.
0: Ẹ ṣe ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Yemi Farounbi OON tí a ti gbà kan rí jẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn sí orílẹ̀-èdè ti Republic of Philippines àti Kingdom of Cambodia tí a tún wá jẹ́ ọ̀kan pàtàkì bàbá ń sọ̀rọ̀ ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ móhùnmáwòrán àti dédé àti gbogbo rẹ̀ papọ̀ lápapọ̀ ọ̀kan pàtàkì ni wọ́n nídìí èyí bàbá ń sọ̀rọ̀ ń pa àásọ̀rọ̀ rédíò àásọ̀rọ̀ tẹlifíṣàn dandan òun náà ni ká padà wá sọ́dọ̀ wọn láti bomi ọgbọ́n mu ẹ ṣé o àmọ́ ìyín bá àgbà òní tán lórílẹ̀ o kò jẹ́bi tí a rí mọ ní àárọ̀ yìí lórí ètò gbàgede ọ̀rọ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún mọ pàdé Peter Ọláṣùpọ̀ Captain Peter òun lórúkọ tèmi ó dìbò.

ẹ̀kásán èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè yorùbá nìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tìǹtì premier mokola ibadan peter ọ̀làṣùpọ̀ lò ní ròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ròyìn tòní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti san owó tó ní díẹ̀ ní tírílíọ̀nù méjì owó náírà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ orí iná fọdún 2025. Àjọ Amnesty International ti bẹnu àtẹ́ lu àwọn àjọ elétò ààbò ipe ńṣe ni wọ́n dákẹ́ láì lè gbé ìgbésẹ̀ tó tó àtẹ̀yí tó yẹ lórí kọmíṣánná kan nípínlẹ̀ Borno tó ń dúnkokò máwọn ẹgbẹ́ alátakò. Lábala ròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Iran ló ti náwó ìfẹ́ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣáájú ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú Putin. Lágbo ròyìn eré ìdárayá Uzoma Olabiyi ni wọ́n mọ̀ léwájú ìkẹ́gbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin Falconet ní ọ̀sìbí ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tọ́jọ́ orí wọn wà lẹ́ni ogún ọdún. Lágbo amúlùúdùn mú àbùdù òun náà ni ó ti ṣèkìlọ̀ fún àwọn ọ̀dọ́ langba tako pípẹ́ ohun lórúkọ àbísọ ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ojúṣe sísan owó ìrànwọ́ fún owó iná ọba ilé tí ìjọba àpapọ̀ gbéṣe fọdún 2025 gẹ́gẹ́ bí àbọ̀ ìròyìn kan tó ń jẹ jáde ní ọjọ́ ọdún mọ́ ìpè owó ọ̀hún tó dín díẹ̀ ní tírílíọ̀nù méjì owó náírà ìyẹn 1.92 trillion naira. Owó náà ni ìjọba san gẹ́gẹ́ bí owó ìrànwọ́ lórí owó iná eléyìí tó ga sókè látàrí bí ìjọba ṣe ń gbìyànjú láti dí àlàfo tí ń bẹ nínú iná gan tí àwọn èèyàn tí wọ́n lò àti iye tí àwọn oníbàárà ń san fáwọn iléeṣẹ́ oníná nínú àbọ̀ ìwádìí wọn fọdún 2025. Àjọ eléètò mójútó ọ̀rọ̀ iná ọba ìyẹn NERC òun náà ni àjọ òde mímọ̀ wípé ojúṣe sísanwó ìrànwọ́ orí iná eléyìí ìjọba san fún ọdún òun náà ni wọ́n san 1.928 trillion naira gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí wọ́n san wọ́n jẹ́ òde mímọ̀ wípé gbogbo owó ìrànwọ́ náà fọdún 2025 òun náà ni ó dínkù díẹ̀ sí iye tí wọ́n san lọ́dún 2024 tí owó náà dídíẹ̀ ní tírílíọ̀nù méjì owó náírà lọ́dún 2024 tó jẹ́ 1.949 trillion naira. Àjọ ajàfẹ́tọ̀ ọmọnìyàn lágbàáyé ìyẹn Amnesty International ní ẹ̀ tí ní òmìnú kọ àwọn látàrí bí àwọn àjọ elétò ààbò ṣe kùnà láti mú kọmíṣánná fọ́rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè eré ìdárayá nípínlẹ̀ Borno ìyẹn ṣàìná àbùbà sọ́dọ̀ látàrí àti wá sọ tẹnu rẹ̀ lórí bó ṣe ń dúnkokò wípé ń ṣe ni òun yọ pankẹ́rẹ́ fi lu àwọn alátakò tí wọn kò bá ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Borno. Àjọ Amnesty International jẹ́ òde mímọ̀ wípé ọ̀rọ̀ náà kù díẹ̀ káàtó tó sì mú ìbẹ̀rù débá òkan àyà wọn pẹ̀lú àwọn ẹ̀rí jẹ́mìíṣó tó ń bẹ nílẹ̀ yìí tí àwọn àjọ elétò ààbò sì kùnà láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ lórí ọ̀rọ̀ náà. Bùbá ló sọ̀rọ̀ náà jáde lásìkò ìpolongo ìbò kan tí ikọ̀ City Boy Movement gbé kalẹ̀ nílùú Maiduguri lọ́jọ́ Àbámẹ́ta níbi tó jẹ́ òdì mímọ̀ wípé ìjọba jẹ́ ti gbogbo àwọn aráàlú àti wípé gbogbo ẹnikẹ́ni ilé tó bá ṣe àtìlẹ́yìn fún ìjọba àti ẹgbẹ́ tí ń bẹ lóde òun náà ni wọ́n jàǹfààní oyin tí ń bẹ lọ́dọ̀ ìjọba tó sì jẹ́ pé ẹnikẹ́ni ilé tó bá tako ẹgbẹ́ òṣèlú APC òun náà ni wọ́n bu nígi. Àjọ Amnesty International ṣàpèjúwe ọ̀rọ̀ tí kọmíṣánná náà sọ gẹ́gẹ́ bí ohun tó ṣàlàyé pé kọmíṣánná gan wa jẹ́ ewu fún ìṣèjọba warawa tó sì gbọ́dọ̀ fojú kata òfin látàrí ọ̀rọ̀ tí kò tọ́ tó jáde lẹ́nu kọmíṣánná náà. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ni a ti ṣàlàyé wípé olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà Atiku Abubakar
ni ko yoju si bi apero awon egbe alatako ti pe ni G100 nilu Abuja lojo aje ojo kokan leni ogbon osu kejo odun ta wa yi latari ituna bo se je pe ohun ti won gbe sile fun ni lati mu ifowo so wopo igbe laruge deba gbogbo awon egbe osilu ki se fun atiku tabi oludije kokan eni ti se akowe kede apapo egbe DC iyan Bolaji Abdullahi salaye wipe ko pododan ki atiku ko wa ni bi eto na nigbati egbe osilu DC ti ni asoju ni bi eto ohun Bolaji Abdullahi ni to je odumo wipe aporo na lo je fun awon egbe osilu ti ko si ni ohun se pelu awon oludije egbe osilu DC wa je odumo wipe awon egbe osilu ona ni won ran asoju wa si bi pade aporo na o salaye wipe ko pon dandan ki atiku ku wa nibe tun ti awon miran bo tile je pe ohun ati awon agba egbe na merin ni awon jo wa nibi akuru ohun loruko egbe ADC ni pele oyo awon olugbe ipinle ye ni ati pe fun riri daju pe won lo wo eleyi ti won pa wole lati sapasun ijoba fun ere awon araalu papa julo bi o ti se yo wo ran wo ori epo eleyi ti owo situn rogun sapo asun ijoba lati na wo na bo situ ati bo se ye ise ni oro won bere si ni je jade iyen lori okan patake to wa nikan 32 FM 94.9 iyen baba vendo lo ro ni ngba tan soro nipa yiyo wo ran wo ori epo ati pa to ti ko Alagba Muhyiddin Bukola Akanbi eni to je odumo ipe ogoro awon omo Nigeria ni ko ti janfani ipa iyo wo na wo ori epo na latari awon afikun owo eleyi ti tun san latigba ti ti yo wo na wo ori epo Akanbi eni to bere si ni salaye oro ipe ipo ti awon opopo na wa wa ati awon amaye derun jake jado orilede Nigeria kudie

kí àlàáfíà kò bá lè jọba. Lábala àròyìn eré ìdárayá amúlé ìyẹn Christiana Uzoma náà ni yóò jẹ balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin Falconers orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọjọ́ rí wọ́n wà lẹ́ni ogún ọdún ti àjọ FIFA ọdún 2026 tí ó wáyé ìyẹn ní Poland nígbàtí Alaba Olabiyi ilé tí ó mọ̀ jẹ́ igbákejì rẹ̀ látàrí àìsínlé Joy Igbokwe àti àwọn agbábọ́ọ̀lù méjì mìíràn tààtìrí Farida Ọpẹyẹmí Abdulwahab òun náà ni wọn ò láǹfààní àti gba ìwé ìrìnà sókè òkun fún ti ìdíje ọ̀hún eléyìí tó mú kí wọ́n tètè pààrọ̀ ṣe pàṣípààrọ̀ àwọn adarí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin ṣáájú ṣíṣíde ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà fórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n mọ̀ wákò pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Spain ní ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí àwọn adarí tuntun tí wọ́n gbé kalẹ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Falconet òun náà ni wọ́n ti parí gbogbo ètò tí ó sì jẹ́ wípé àwọn náà ó fara hànde tí wọ́n yẹ̀ wọ́n wò lónìí nígbàtí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Falconet tí ó mọ̀ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Korea Republic níbi ìdíje àṣekágbá ọlọ́rẹ̀ sọ́rẹ̀ ṣáájú ìṣíde ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Lágbo amúlùúdùn mo àbùdó òun náà ni ó ti sọ̀rọ̀ síta tó ti wòye pàápàá jùlọ pẹ̀lú ìbọ̀wọ̀ fún bí ọ̀rọ̀ kan tó ń jàrìn ó ṣàlàyé wípé ohun tó ní ṣe pẹ̀lú bíbọ̀wọ̀ fún ni àti bí wọ́n ṣe bí òun àti kékeré òun ló jẹ́ wípé òun wà pẹ̀lú àwọn àgbàlagbà tó sì ṣàlàyé wípé òun kò ní fàyè gbà kí ọmọ kékeré tí ò tó òun kó bẹ̀rẹ̀ sí ní la orúkọ mọ́ òun lórí nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wúrọ̀ kan lórí ayélujára lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí ó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n tọ́ ní àwọn ìlànà ayé John ó sì jẹ́ pé ìyá bàbá òun náà ni ó tọ́ òun dàgbà nílùú Ondo nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé òun ò ní fàyè gba kí ọmọ kékeré kan la orúkọ mọ́ òun lórí pàápàá jùlọ àwọn ọ̀dọ́langba ọmọ kéékèèké tí kò tó òun lọ́jọ́ orí ó ṣàlàyé wípé ó kù díẹ̀ káàtó kò sì jẹ́ ìtẹ́wọ́gbà fún ọmọ kékeré láti la orúkọ má àgbàlagbà tí kìí ṣe ẹgbẹ́ rẹ̀ lórí. Bẹ́ẹ̀ bá ní ìròyìn yàjó kan ààbò míì tẹ́ fẹ́ fi tó wa létí ẹlẹ́fà tẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0704-700-4949 àbí 0704-700-4949 bákan náà lẹ́lẹ́fẹ́ àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 32fmnews@gmail.com ìròyìn aago méjìlá lédè yorùbá kò ní jù báyìí lọ níkànnì 32fm 94.9 ìròyìn ọ̀hún jẹ́ kíkójọ látọwọ́ akínwálé abolúwádé peter ọ̀làṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yáṣẹ́ o.

0: 0705-5000-949. Hello,
1: Ekaso.
0: Only daddy, I'm a castle.
2: I'm a little lawyer in here.
0: Ibere karun ah ibere iro e kira yin ku orire
1: ah oya
0: oro oro pa e wa mo gbo mi o awon adugbo tabi agbegbe kan wa nilu Ibadan ti won bere pelu alphabet mi tabi lebo tabi lebo ani emu fun bi apere e mo je fun yin lapere o ye daruko mewa fun mi
1: mewa
0: mana
1: mana
0: kode ni
1: maniya
0: maniya di meji
1: mokola
0: mokola di beta
1: mokola
0: mokola o di merin
1: muslimu
2: o ma di marun
0: muslimu o di marun mo ti fe mu tan
2: o ma di
0: mo ma di na
2: be ni lele kuro
0: o ya e fun won mefa
1: oboluwaji
0: na ro
2: boluwaji la mo
0: na Odrumi. Inbo le fi mobi si, mo lete. Ah, hello.
3: Hello ma.
0: Hello. Hello. Sa.
3: Eka sa ma.
0: Yes sir.
3: Ek buti gbo le, ese mo ti ya wo yin. Hello ma, so ndi se nde sa yi.
2: Amen.
3: Yes sir. Na mata.
2: Mo kuku nbo yin.
3: E do amu
2: number. Number.
3: Number
2: 10. Ten.
0: 0705-5000-949 Hello, Ekaso. Hello. Egbo soke dada, egbo yin o.
2: Hello, ma.
0: Ba. An gbo yin.
4: Hello.
2: Hello, ma.
4: Hello.
2: Hello, awa n gbo yin e soro.
0: Nju opo won oto. Hello.
2: Be ba lanfani ati pe pada.
5: Ekaso.
0: Ekaso sa.
5: Ajo
2: bi eru tayo loruko mi.
5: E ka bo sori
2: Yes sir.
5: Hello sir.
2: Yes sir.
5: Ba ma tan ba ibere kerin.
2: Ibere kerin. E kan ba bi daruko orilede merin na ni Africa. To ye pe oko ti won je nisin. Oni won ese nje won gbe ko ati jomo.
5: Kaje pe kini.
2: Ti won yi oruko orilede won pada soruko tuntun. Mary Perry.
5: Mary Perry.
2: If I die, la mu mo se ni
0: Benny. Benny. O so so.
5: Burkina Faso.
0: O de ni.
5: O de fois.
0: O de ji. O de fois.
5: Canada.
2: Yes, meta.
5: Ati. Ah.
0: Ah. Babi. Ati awon gan ni ibi ayen ni oya ja lo soju opo Facebook awon eyan be nbe
6: loju opo Facebook ibere yin re o e da oruko okunrin ti olohun o se igbeyawo mo nitori kini nitori pe atenduru paro orin ti won ko ninu church lojo igbeyawo won won ti suwo ko amo ojo nana tu won ka lodun 1970 ni Portugal eleye se royin o ibere yin nu o nbe ke daruko okunrin to lohun o se iyawo mo lọjọ ìgbéyàwó ẹ nítorí pé a tẹ dúdú pààrọ
2: olólùfẹ àgùntàn mo ṣe ìyàwó mọ
0: ẹ pààrọ orin
2: bẹẹ ni
0: ẹ pààrọ orin ṣódíà fọ
2: níjọgbéyàwó mi
6: lọdún 1970 ní portugal kí lorúkọ ọkùnrin náà ẹ forúkọ rẹ náà ṣe sọwà lójú òpó facebook 32fm949 fẹyìn ẹ ibẹ ládúró gbangba gidigba sí
0: yẹsọ
6: ìdáhùn yín roborobo kẹjù sí wa nbẹ
0: àwọn èèyàn wá tiẹ ti ń kí wa kú oṣù tuntun alhaji marin dọtín lójú òpó facebook hello
7: hello
0: hello ẹ ká sàn sá
7: orúkọ mi ni jonathan johnson
0: jẹjẹ fọsọ
7: èmi ni bàbá
0: akú oṣù tuntun
7: àti yín bàbá ọtẹ àti
2: yẹsẹ
7: àti yín o
0: kìíní
7: àti yín ọkọ tuntun báyìí àti bíi pé àti bíi
2: àdúgbò
7: wáyé ni kọlọ yóò ní jẹba
0: amen
7: ẹjẹ máa wá ya wálé máa bá o
0: amen
7: ẹgbẹ ẹfun lórí ẹfun mi ní nọmba 4 àti mary
0: nọmba 4 fún jẹjẹ fọsọ jẹjẹ fọsọ tẹ ẹ bá gba ìbéèrè yìí á dùn mí tẹ ẹ bá gba omi ti wọn ó yà ìbéèrè kẹrin méjìlá funfun ẹ bá mi parí òwe yẹn
7: méjìlá funfun
0: méjìlá funfun ó rọ ẹrọ dáadáa méjìlá funfun ṣé kí n tún ṣàlàyé fún yín ni
2: wọ́n rí rù
0: wọ́n lè mú ó ti lọ hello hello
2: ẹ̀ka sẹ́sẹ́
7: happy new month
2: yes ẹ̀ṣẹ́ àdúgbẹ́ sà àdúgbẹ́ lọ́dọ̀ lọ́n
7: àfún àwọn tó wà fún ọ̀sán
2: mọ́ àmì àmì
7: orúkọ mi ni adé
2: láti
7: àtàtà
0: ìka àbòsórí ètò
2: tàlẹ́ wá fẹ́ bá nájà
7: ẹ̀yìn náà ni o
2: ìbéèrè lẹ́kìlò
7: nọmba èkejì
2: nọmba 7
7: bẹ́ẹ̀ni
2: ẹ̀kan bá mi dárúkọ ọ̀rọ̀ márùn-ún tẹ́ ń gbọ́
7: bẹ́ẹ̀ni
2: tó jẹ́ ti yorùbá tí wọ́n ti fi sínú ìwé atúmọ̀ èdè ìbò òyìnbó báyìí dictionary kọ́dà kò burú
0: oní iná lẹ́mọ̀
2: ẹ mọ̀ kétò tó parí
0: oní iná lẹ́mọ̀
2: torí ẹ̀ láì gbé tó kalẹ̀
0: bẹ́ẹ̀ni n tí ò bá mọ̀
2: bẹ́ẹ̀ni
0: sáré budá
7: ẹ mọ̀ kú sí ara bá mi bá mọ̀ tán
2: ọ̀pàwọ̀ up nigeria
0: àwọ̀ lọ́wọ́ ẹ̀ka sàn
7: a ti sá mary
0: ẹ̀kúṣẹ́ sátidé
7: ẹ̀kúṣẹ́ wọ́n bá ń sọ yín bọ̀ sísáléèrì ẹ̀ṣẹ́ ọjọ́ ó yé mi ẹ̀rọ láàtọ̀ bàbá mi kò lè yé yín ẹ má tẹ̀ sí
2: náà èmi ò ń dà
7: ẹkùn iṣẹ́ ọ̀pọ̀lọ
2: àdúpẹ́lọ́dọ̀ ló
7: báyẹ̀ tí 2fm látàwọ̀ sí náà ní ọmọ tàn sí kò ní sánú ayé o
0: àbúrò
7: ẹ bá mú béèrè lọ́dọ̀ ọba àmọ̀tàn ó tó jọ mẹ́rin jọ mẹ́ta
2: bẹ́ẹ̀ ni mo tiẹ̀ wá fẹ́ fìbéèrè fa ìmúra ìfẹ́ kẹ́ sákò lọ́dọ̀ mi mọ́ ṣe ń gbọ́ mi hello
0: wọ́n mọ̀ lọ
2: wọ́n ti lọ
0: wọ́n lọ o
2: hello
8: ẹ mà káàpá mọ̀ pé so
2: yes ma
8: ọkọ àti ẹyẹ sátidé o
0: yes ma
8: àwọn ọmọgbà mi àti gbogbo àwọn alátìlẹyìn wa o
0: ẹ ṣe
8: wọn ní dọbojú wálé ẹkún mi ń béèrè kẹta ìyá máma látọmọ yọrùn
0: mọ́mí máma látọ̀dọ̀ ta ni o
8: látọ̀dọ̀ àǹtí mary náà ni ẹgbẹ́ ẹsẹ̀ kọ́rọ̀ o
0: ìbéèrè kẹta fún mọ́mí máma torí pé jóṣù tuntun ni o àwọn ìbéèrè ta kó wá lónìí ó rọ se ngo
8: ngo
0: e ko fun mi ni oro mewa pere e wa mo gbo on to gbodo wa nu oro mewa te fe fun mi o e fun mi ni oro mewa pere to ni ori ninu apere olori egbe ori wa nu e mewa
8: olori olori ijo
0: o de ni
8: olori ile
0: e mu mi
8: ori lady
0: ori lady e o di meji
2: yes
8: ori le
0: ori le e tin jibo die die o di meta
8: ori ko
0: ori ko merin ah mommy mama e ba ma ko
2: oye won loko
0: e ba ma ko
2: won loko ni
0: e ba ma ko
2: o ba ti du ogboro
0: hello
8: Hello,
0: yes, ma.
8: Hello,
0: yes, ma. Hello, yes, ma.
8: Hello,
0: yes, ma.
8: Hello, yes, ma. Hello, yes, ma. Hello, yes, ma.
2: Hello, yes, ma. Hello, yes, ma.
8: Hello,
2: Hello, yes, ma. Hello, yes, ma. Hello, awa ngbo yin daada
8: hello ma
0: ah o da won gbo wa ti oju opo yin ba se daada e le pe wa pada
2: be ba lan fani ati
0: pada esther ja tu pada soju opo aye lu jara o da bi awon eyan wa nwa won ba o
6: koda
0: o na pa won wa won ba o
2: gugu orin leyin
0: ko ran ni o
6: ha ni pe ke da oruko okunrin to lohun o se gbeyawo mo nitori pe ati eduru paro orin ti won ko ninu church ko botle de ko yawo re so pe ya ohun lohun ni ki won paro
2: o ni ra na o Olo sa si mo.
0: Omo ra won.
2: Olo so agutan mo se mo.
0: Mo ra won oruko kan bi.
6: Lodun 1970 ni Portugal.
0: Ojo moda ni o. Mhm. Hello. Ah, oju opo yen 0705 5949 0809 70949. Hello.
9: Yana binu.
0: Mo ti fun yin ni atejise eyin le te atejise soju opo na e ma binu e le pe mi leyin eto ati fi atejise sita lai moye igba tawon eyan de ti gbo lati bi ose merin
2: koda gbogbo awon yoku ti gba ti won
0: la gbogbo awon to ku ti gba ti won lati bi ose merin
2: awon awon to ni nkan ti gba ti won
0: hello
8: hello lati bi ose merin ya nowe ni o
2: kabo pada suri le de
0: lati lati na wa mo kabo
8: lati bi ose merin gbogbo awon ti gbeto ati dupe
0: akabo kada
8: wa ya nowe ni o ati merin fun mi be kefa
0: ibere kefa ah
8: network le ja mi lana
0: ah wa na so be pe mu bere e tu wa duro gba o da mami e wa kira yin pori re e gba loni o se ngbo mi
8: mo ngbo yin
0: e fun mi ni oruko oriki me dogun pere se ri poro
8: oriki me dogun
0: oruko oriki me dogun pere
2: anybody
8: eh okay, Akade,
0: Maru, Mary, Maru,
8: Akadi,
0: Maru,
8: Ode, Ade, Ishola, Efu,
0: Ejo,
8: Shoti, Po,
0: Pepo,
2: Okumeji, Okumeji,
8: eh?
0: Mejo, Ledako, Gepe, Monika, Efu, Mini, Medogun,
6: Gepe, Ramota.
2: Because one
0: more. One more. Mm. Oh, yeah, Farabale, pe. Larry, oh, go, Shedu, Ayana, yes, if you are. Hello.
10: Ekaso,
0: sir. Ah, I want to Djibouti, Bori, Voleo.
10: What is Jenny? Ekaso,
2: Ekaso.
10: Ekaso, you are not telling you what you need to
2: want.
10: I want to allow your town to keep Kulago along. Go from one of my bounds.
2: Amen.
10: Amen.
2: Eleki.
10: Benjamin Adekunle.
2: Benjamin Adekunle. Benjinu.
0: Benjinu.
2: Black Scorpio.
0: Esha won late wo.
2: The Black Scorpio.
0: Won mu doju ami.
2: Benjinu.
0: Esta pada soju opo ayelujara.
2: Benja.
6: Awon eyan ti gba ibere orun. O ti gba a ri idahun awon eyan amo e ti gba ibere orun. A ri pe ke da oruko okunrin to lohun o se igbeyawo mo nitori pe a te duru source won se kini o paro orin lojo igbeyawo won lodun 1970 ni Portugal. A ri pe ke fi idahun yin sowo so lojo opo Facebook wa 32 FM 949 feyin ibiladuro gbangba gidi gbese
0: oda pa bi ta mo gba lo soju di oja na nu ta bade an pada bo lojo opo Facebook 32 FM 949.

0: Lásẹ̀ ìndí tí gbogbo yín mọ̀ sí Ajírebi Ajírowó Pa James èmi ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo tún sọ fún fòǹtẹ̀lú gbà.
1: Ẹ kú ọjà o.
2: Ẹ káàbọ̀ o.
1: Ìyá bíi tí ń síbò nìkan.
2: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin, bó o wà ní látàárọ̀.
1: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kakò fáwọn tí ń bá wa dáa.
2: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín to. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ì ta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta bí ìrẹ́ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
1: Kí ni tó dé òpolo ọjà rẹ ni?
2: Mo polówó èrè yóò wọlé náà ni ì ti ẹ̀rẹ́ ni bí mi.
1: Àwọn bò ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bí ti sin.
2: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí ì tún bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
1: Ìyá bí ti sin ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀ rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí níbẹ̀ la sì ti ń gbọpẹ́ wọn náà bá wa fẹ́ rírì ṣe kí akọ lọ polówó lọ́dọ̀ wọn.
2: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
3: FM 94.9.
4: Show me your tattoo.
5: What in be this?
6: Lai sere nbo. E wo be sere bi assignment fine art. Eh, se painting ni ni, se ka kuku gbe yin ko giri museum. Te ku gbogba ara se color. Ka la won sanu yin ka ma sasaku sabe. Kini ta se ti oda?
7: Eh?
6: Makeup ele ki lo se? Ni ti mo ti se ti mo ti pari. Mo ri po ti pari. Se bi tori ere lo fifi full stop sanu ri. Wo bo se nje ti gum gan bi e to nje ya. Eh? So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re se press up nipa ti se pe yen je pomo kete kete
5: o pari o e ba leyin oni soro mo en ti ogbogo ni je o bo won ti ba bo fu eleyi hin tan wo bi akoku ewon
6: won ba mi se o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
5: agbo were si wa won mo pe npade yin loni ni.
8: This skit was performed by Usain
3: 32 FM 94.9
9: Kayefi.

0: wọn bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn án pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn tí ìbalẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀dá dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédé pinnu ló kan àyà ara rẹ o Venitone Cleanser ni kò sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ́dẹ̀ ara dànù Venitone jagun labí panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé Venitone Cleanser atẹ́jẹsẹ maradán bíi kóró sí Venitone Cleanser kìkì dé gbòógì tí ó lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wọ alágbàtà fún Venitone Cleanser pé nọ́mbà kò demand 0834051533 0834051533 iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe Venitone Cleanser òun láyé tún lò.
1: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeford International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
2: Hours with God. Ẹgbẹ̀rún olórun máa rólẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé onígbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta. Àti ṣòru láago méjìlá òru lọ́jọ́ Sunday. Àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán. Àti ṣòru láago mẹ́gbọ̀ alẹ́. Ó jẹ́ ìròyìn wìtìwìtì ní Mẹ́síkàn. Kìlómítà 18 Ìbàdàn Ife Expressway. Òsèǹgẹ̀rẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ̀nsí Ọlọ́run àlàyé. Prophet Abel Taiwo Òjó. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lu àtàwọn ìfọ̀nsí Ọlọ́run mìíì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
3: Olu ń dàdọ̀ ti ilé rẹ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ngbólójúdò tó ń tojú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́. Ṣo ń tó yẹ lásìkò tó gbàgbàmù ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní goro ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilégbèé kó wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní goro ìdálẹ̀ sí má dájọ́ sí kó fin tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbélẹ̀ síbi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti lè ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ Adémọlá Temitayo Adérìntọ́.
4: Aṣáájú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: 32 FM, 94.9.
1: 72 hours with God. Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí tí ṣe yanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú Ọlọ́run. Ní CAC Covenant of Mercy, AKA Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbà alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà, kìlómítà 18, Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayè, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lu àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
8: To survive the Nigerian economy, you have to be strategic about getting the right funds at the right time. Do you need a quick and easy cash to support your business project? With Grooming Microfinance Bank Loan, get your loan in 48 hours and easy repayment plan. Enjoy better money at 3.5 interest rate for 1 to 12 months. Activate SME loan bundles below 1 million naira at 4% interest rate. 1 million naira to 4.9 million naira at 3.5%. 5 million naira and above enjoys 3% interest rate. Our salary advance loan packages. Institutional loan for company and staff at 3%, while non-institutional loan is 3.5% per month. Repayment is within 12 months. It gets better with interest waiver for early repayment, 3.5% per month for 30 days and 90 days on overdraft. For more information, call 070-731-35538, WhatsApp 090-879-6624, website www.groomingmfb.com. Walk into our office at 160 Ojo UI Road, Olorobo Stop, Ojo Ibadan. Terms and conditions apply.

0: Ẹlẹ́rìí akíbe kábọ̀ látọjọ́ ọjà lẹ́ẹ̀kan sí 32FM 94.9 ìkànnì adẹ́rìn ní pòṣónú ká máa ràn yí kékèké kó lè jẹ́ pé yìí náà tún ní mímọ̀ nípa rẹ̀ díẹ̀ torí ẹni tó jẹ́ olùkọ́ni fún ikọ̀ àgbọ̀jẹ̀ lórílẹ̀ Nàìjíríà tí wọ́n tún gbé ìṣàkóso fún gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ tí ọjọ́ rí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàléníogún Eric Chair ló ti kéde Bright Osai gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó máa jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún bákan náà Deniran Ortega ní ìgbáradì fún kòmẹ́sẹ̀yọ ìdíje ti Olympic tó ń bọ̀ lórílẹ̀ Amẹ́ríkà yẹn ní Los Angeles bákan náà nínú ọ̀rọ̀ bó ṣe jẹ jáde láti ẹnu tó jẹ́ olùbádámọ̀ràn lẹ́ka ìròyìn sí ọ̀gá àgbà nínú àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀ àti eré ìdárayá lórílẹ̀ èdè Nàìjíríà wọ́n jẹ́ kó dínú pé Amẹ́jì lọmọkùnrin lọ́yàn gẹ́gẹ́ bí àwọn tí ó mọ ṣe àtìlẹyìn fún nínú ìgbáradì ìdíje ọ̀hún lójú náà ti di pé àwọn ọkùnrin wá lọ bẹ́ẹ̀ náà sọ nípa àwọn obìnrin náà ṣùgbọ́n dìgbà tá a bá tó rí tó jẹ wọ́n bẹ́ẹ̀ ká tó lè fi òun léde nípa yun. Fọlárin ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù tó dágbére fún ikọ̀ Arsenal jóni lọ sínú ikọ̀ Monaco tó ta bí ẹgbẹ́lẹ́mukurawọ̀ nínú ìdíje ti ife àgbáyé tó parí lamẹ́ríkà fún orílẹ̀-èdè ti USA. Fọlárin ti padà sínú league orílẹ̀-èdè England báyìí inú ikọ̀ ti Everton yóò sì balẹ̀ sí Ferrari. I read the best of that guy ní World Cup.
1: Kọ́tò di wípé Gianni Infantino bá wà bàjẹ́. Kọ́tò di pé Gianni Infantino bá wà bàjẹ́ níwò níwò.
0: Everton àti Aligi láàmú.
1: Yes, ikọ̀ Everton lábẹ́ ìṣàkóso olùkọ́ni David Moyes máa fi nǹkan ṣe Ligi lẹ́gẹ̀ sí ní sáà yìí. Ìtumọ̀ rẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ni wípé láti sáà tó kọjá láti rí ìjà sa ẹ̀bọ̀ díẹ̀díẹ̀ nígbà tán kó lọ sí inú ilé wọn tuntun tọ́pọ̀ èèyàn dẹ̀wò níwò wípé ikọ̀ Everton wọ́n máa lálàsì nínú Ligi lẹ́gẹ̀ sí ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n ju ayé lójú wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe dára kó tó di pé gbà tí sáà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní parí táwọn agbábọ́ọ̀lù bíi Kieran De Bruyne tó ní ìfarapa tó wọn àti Jack Grealish táwọn méjì ní ìfarapa kó tó di pé gbà yẹn nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n nínú season. Ara nǹkan tó wulẹ̀ máa ń jẹ́ wàhálà tó pọ̀ jù fún ikọ̀ Everton láti ìgbà tí David Moyes ti padà dé òun ni àwọn agbábọ́ọ̀lù lọ wájú wọn àti Beto le ṣiṣẹ́ ó ẹ̀kọ́ máa kàdé dé rí tó máa score Barry náà fún
0: rẹ̀. Everybody score better season.
1: O score first two games. O score first two games. Ní nínú DJ Carabao Cup. Bọ̀ kìí ṣe ẹnìkan tẹ̀lé gbọ́kànlẹ̀ tó bá wọ fẹsẹ̀ ọ̀sẹ̀ gbálópin ọ̀sẹ̀ yìí kò against the Bournemouth kó tó di Petakuski padà wá mi àwọn ẹlẹ́ẹ̀kejì fún wọn ní 90+12 àbí nǹkan tó di Petakuski ni ó ti rí chance nínú ìfẹsẹ̀ wọn sẹ̀ náà tí ó score ṣùgbọ́n láti níwọ̀ agbábọ́ọ̀lù bí Fọlárin balógun nínú tíìmù yẹn tí Jack Grealish náà dẹ̀ tún ti ń padà bọ̀ èmi wò níwò wípé ikọ̀ yìí ti ra àwọn agbábọ́ọ̀lù tó lè fi lé wípé kóhun ṣe nǹkan tó ṣe fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù West Ham United nígbà tó qualify fún ìdíje Conference League tán lọ gbà in tó máa lé ní ẹ̀ mọ́mọ́ kọ́ máa pàdánù àwọn agbábọ́ọ̀lù bí ìdáyé tó ń lọ sínú kan Man City nísìnyìí torí ìdáyé náà ti finú kọ̀ yẹn lẹ̀ bọ́
0: sí.
1: Yes, Beto náà ti lọ. So, irú àwọn agbábọ́ọ̀lù báyẹn tán máa pàdánù yẹn kò lè fi wọn púpọ̀. Mo ti rí wọn ń sàyí fẹsẹ̀wọnsẹ̀ méjèèjì àkọ́kọ́ tí mo ti gbá ń sàyí. Against Crystal Palace wọ́n ṣe gbábọ̀ ó tẹ̀ èmi lọ́rùn gẹ́gẹ́ bí ẹnìkan. Wọ́n play against Bournemouth náà wọ́n gbábọ́ọ̀lù dára. So, fún èmi, olùkọ́ David Moyes Everton mo rí wọn níbi ìkọ̀kan ìkan náà ọkọ̀ tó jẹ́ pé wọ́n máa wà ní àárín ipò kìíní sí ipò kẹjọ wọ́n lọ Conference League àbí Europa sàyí.
0: Àpá ṣeré mo like ìdá yẹn máa mi ó ní ìhò àbí báà mi ó ní hìn ìbàdàn ló sọ àjọ tó ń darí bọ́lá fẹsẹ̀ gbá nílẹ̀ adúláwọ̀ wọ́n ti lọ ṣẹ̀bùn sí àwọn orílẹ̀-èdè tí ó gbàlejò ìdíje ìfẹ́ ilẹ̀ adúláwọ̀ lọ́dún 2027 ní ìlà oòrùn àríwá ilẹ̀ adúláwọ̀ kenya uganda then wọ́n balẹ̀ sí tanzania lẹ́ni wọ́n máa kúrò bẹ́ẹ̀ lọ́tùnla kí náà lọ ṣe ń bẹ̀ láti rí dájú pé ìpèníyẹ wà fún àwọn ohun tí wọ́n fi gbàlejò ìdíje ọ̀hún kó wọ́n bá di pé yóò di irú kílé léyìí ti africa ti ẹ stage lẹ́yìn tá a ti ní successful outing ìyẹn ní morocco. Good move ọ̀bùn fẹ́ bí lérè pé fún pápá ṣeré àbí àwọn ohun èlò agbègbè rẹ̀ láti wà ní ipò wípé yóò ṣe é lò ní ètò jọjú ló jẹ́ kí caf kí wọ́n gbéra lọ wo pápá ṣeré tí tanzania fẹ́ tẹ pẹpẹ rẹ̀ akókó ń rí wọn wò nínú àwọn league lóníranran time wo ni àwọn caf àbí àwọn aṣojú wọn náà wá wo fídi adamasigba tí wọn fi mọ̀ pé adamasigba ò watch láti gba àlejò ìdíje àwọn tó jẹ́ ti àjọ caf.
2: Pé ìbéèrè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtẹ́ ìbéèrè lọ́wọ́ mi tàkọ́kọ́ tí màá kọ́kọ́ dáhùn bẹ́ẹ̀ náà ni pé ìtàwọn àjọ caf bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ ní ọ̀bẹ́yà rẹ̀ àjọ caf gangan ni tí wọ́n lọ yẹ̀ wò latari pe kini ko ba fi le ki gbowo kini ko won ba di pe wahala ma sele abi pe won ti dajo sona kan tu wa lawon sun sowo waju bo de se wa wa bayi pe mo si boya bi odun la bi bere odun na lo je pon ni Kenya won pa won papa se won kokolo wo to ye pe bayi o ye ko ti complete wa na won ti gbo bayi won ma yo Kenya ko
0: da Kenya ti yanju
2: Kenya ti yanju Uganda Tanzania na tu lo wo bayi bo se wa yi ele bayi bi igba pe yan ba wa prepare head latari pe yes inta fe se yi o ko ba fi le mi o tu wa je pori de ilu meto to da ki ile de meto toto oni won ti gba ta won de fi won ma won gbogbo ila kale ele to ye ki won tele good move le ma pe fajo ajo caf gbo bo se wa wa bayi pe lo ile de wa Nigeria e se ajo se are ajo caf go gan lo wa sile bade to pe igba temi ti e ri papa se re ni opin ose mo pe ah ah igbe ori papa e mo fe o mo se o mo fe ya to sin kan ti mo ri tele tele gbo bo yin bi e na mo sin
0: gbo na mo se bi e yin ke
2: mo o na mo fu wa so bayi pe boya gba ti boya time ti won fi le fun opo ke boya gba ila fe wa wo boya won atunse kokun o ti de ba
0: yi ewo na pada wa
2: e bi omo gba ton wa to e pe gba na e mo pe gba ti sa pari o na ti fi ala kale bo ke ka won e oni ru ikoko a de pe even awon mi to nje pe boya won wa standard enough won si pe yes ibi kan ko wa standard and then kini awon to je ajo NPFL wa gangan ti won se to je pe yes awon gan na won ti le pe ah se papa se re te n wo yi gangan to pe ni ba fe so pe boya awon to coordinate gan to ni se pelu bola o ya ka awon gangan na ka na tun le nipa lori kini ki se pe boya awon to ni papa se re nikan gangan to pe la ba si ma so awon so bola bi e la bi e NPFL na la si ma so aka mo ni la bi awon ajo NPFL bo bo se wa wa bayi pe boya gba ti won wa bi ah gbo iroyin gan
0: emi o gbo
2: ti won wa e ti e gbo nkan ti mo so pe ah gbo iroyin gan pe ke o boya won wa si bi wa ye wo sugbon nkan to ba ti ka kiri agba imu gan kéyàn bá dé bí kan in as for tiri information tó tiri information ó máa mọ̀ pé yes nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀ nílùú kan báyìí kó tó dípò tí ẹ̀ débẹ̀ tí wọ́n gbogbo wa lọ fi ojú ẹ̀ ara ẹ̀ tó fi lọ yẹ̀ wò ìwà bí mi ṣe mi ò gbọ́ nǹkan kan ṣùgbọ́n mo fẹ́ pé yes àwọn tó fẹ́ bí àwọn ipá wà ṣe mi tí wọ́n máa wá náà ni pé bóyá àwọn tán ti approve tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá bí rí àwọn gọ́sùlà pábíò tán ti máa wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbọ́ ké ẹ̀ kù ní standard pitch náà bóyá nǹkan tán fi contribute tó yẹ pé orúkọ tán ṣàfihàn fún nìyẹn ṣùgbọ́n àwọn tó ṣìṣàkóso NPF gangan òun lè mí rí bú lórí kíní.
3: Sẹ́rí nǹkan tí mo fẹ́ mú bẹ̀ ni pé ó yẹ kí gbogbo wa máa rí pé kó tó di pé sáà tí a mú tán yìí kó tó di pé ti ẹnubodò ẹ ó ròyìn ipò ní àsìkò kan tó yẹ pé shooting ò tá n lé ká sọ pé fìdí wọn yẹn pé kò dáa kò dùn ọ̀gá ọ̀gá tó fi di pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ń kọ́ńplẹ̀ tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe kókó ní abadi táàmù yẹn mo rò pé ó ború nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà àjọ káfù náà ò délé tí àwọn náà observe ṣẹ́rí ìgbà mi wà mo lè fi kíní ìwé ìgbà tó yẹ pé tẹ bá ròyìn pé ọlọ́pàá ń kóró gà níbì kan kò yẹ wẹ́dà èdè kò nítorí bí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ wọn ò dẹ̀ mọ́ bí tó ti ṣẹlẹ̀ tá bá kó méjì mẹ́ta wọ́n ṣèwádìí wọ́n mọ̀ bí tí wọ́n ọ̀ràn ti wá gangan ó ní nǹkan àwa gangan fún alára wa gan dá òtórí kínní yìí látara pé ok ẹwùjọ tí wọ́n ṣe ẹwù kókó bẹ̀ kò ń ṣe dressing room nìkan náà ń lò ẹ jẹ́ ká orí pápá gangan tó ti fẹ́ gbá bọ̀ ibẹ̀ gangan ni fìtí náà wà kò ti pa àtọ́jú bóyá dressing room ò da àbí ivi àlùkọ àbí oúnjò àbí ìran bọ́ọ̀lù bẹ́ẹ̀ orí pápá tó ti fẹ́ gbá bọ́ọ̀lù gangan ni wàhálà yẹn wà nǹkan tó fà náà táwọn náà fi ń sáré káàkiri kó torí gbèsè àtó tẹnubodò yẹn ó tẹnubodò ókè ní ìsìn báyìí ẹ wá wò láàrin àti nígbà tí a ní tíìmù mẹ́rin tó jáde ní nàìjíríà ní báyìí èèyàn mẹ́ta wá lọ lo stadium ẹnìkan so yìí náà wo orúfẹ́ ẹnu nǹkan bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn ṣẹ́rí àjọ káàfù ó lè jẹ́ pé wọn ò wọ́ ọ̀fíṣà kó ẹ́gbọ́n léèyàn bíbá tẹ́wọ̀n gbogbo ẹlọ sọ fún bíbá yìí wá kọ́ndé tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ káwa náà dírágì wọn ni gbogbo ókè o tíìmù tẹ́lẹ̀ gbà fíìdì tẹ́ gbà ní morocco ètò ẹgbà ní ghana ètò ẹgbà nígbà yìí o ẹ wá wọlé náà wò náà àwa náà sọ nǹkan kan ẹ bá wà náà kọ́ ọ gbéra ni so dájẹ́ jù àwa gẹ́gẹ́ mọ̀ pé kíní tá àwa ni gẹ́gẹ́ ni yìí o kò tó ṣe gangan ṣé ká fẹ́ orí wà mọ́lẹ̀ ni ṣé bá jọ ní ni kí ló tà dírágì wọn.
4: ẹ ṣe o yà ṣáàdùn lọ́kàn.
0: Àjọ CAF tún gbé ìgbésẹ̀ tuntun. Ìgbésẹ̀ tuntun tán gbé náà ni pé preliminaries Champions League àti CAF Conference Cup ó láìkì kẹ má rí wò. Ìgbà tán sọ̀rọ̀ wọ́n ní àwọn lè garanti group stage but preliminaries yẹn àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó bá fẹ́ kópa níbẹ̀ home team ló máa responsible for coverage ó lè partner pẹ̀lú any broadcast company láti bẹ́ gbé géèmù ẹ wọ́n dẹ̀ ní àwọn kan ti sọ pé àwọn ò ní wọ́n ló ṣeṣe kẹ́ rí blurry image pé ẹlòmíì ò lè jẹ́ pé fóònù yóò fi ya máàchì tiẹ̀ pí káàfù ṣe tẹ́ pẹpẹ rẹ̀ ni ẹ pé ó lè jẹ́ streaming le wo lopolopo sugbon pe e ri wo ni odo ti awon pe awon gbe preliminaries o di o di group stage so tuma se pe o mu shooting baba la bekuta gan ni riwo
5: nkan itiju gba le mi ma ri pe kini je fun le len so pe gbe africa la papo fun nkan te pe o je ka so pe o je biggest tournament wa to je club side ko ma ye pe a wa ni riwo se ba ri even gan awon to je pe won gba preliminary champions league gan to je ti europe gan a riwo awon small small team ton wa ti europe to ye ko won loruko gan won se lori mu ma orun ton gbe ka to ma wa so ti afcon to ye pe ibe ni awon biggest clubs to ye pe ni africa ta so pe won ka to igba wa ni ri ifese won se kokon wo so ti bo kan si bia yu ko ba se la bia ba ko kan se le si bayi ko ni si foreign evidence to ma fi back of kokon mania nkan bayi se le ni papa se bayi o ko ni si aworan kan abi foreign kan ta ma le bi jade pe ya nkan bayi lo se le ba wa le se fe ki wo e kaka ma wo ni se won se to ba yan si bayi mo so pe ya ko won sponsor wo lo ne ko si idije to ye pe ko ni riwo se gbogbo stadium ni awon sponsor ma lo pe ya agbodo lo stadium ba lati lo wo ifese won se bayi so mi pe kini yi o really poor fun iko africa generally se mi pe kokoko mo ba se ma tun ase atunse sugbon mi mo pa tun se o le se kan to ba de ki aga sugbon o really poor fun ajo calf lati le so pe a ni ri ko te je pe a ma so pa ma jo fe se won se kankan boya to ba je top team pe a ma riwo e ba so pa ati wa ni ri kankan wo rara
0: won the group stage o ma riwo preliminaries
5: ara ara non preliminaries champion ya pe ba won yo no gba preliminaries ni other countries other continent
0: boya won factor mo cost boya won factor mo cost
5: ara kokoko bi so ni na so e call we mi pe o ku die kato fun won lati so pe a ni riwo
0: e se o Ferrari
1: adokun
0: igbese south africa lati announce pe to mosimani bo lo se ri ara yin
1: ha mo se ri kini mo wo ni wo bi pe o ti sise pelu iko agbojo ile ni south africa ni awon na de si fe wo ni wo bi pe awon ile to nse dada nile adulawo lenu jo meta yi
0: omo ile na nlo
1: oni abele ni won nlo ke ba wo ile de bi okay ame to gba last afcon leyin osu meje ti won ti gba tan ati me to gba last afcon but still ke ba wo dije wa afcon bi abi meta ya to si ile omo ile lawon to ngba so boya ile south africa na wo ni wo bi pe leyin si baba ogo bruce
0: ke si so omo ile lasan
1: awon omo ile to mo se ti ise de yi ninu ile ni won gbe se so won wo ni wo bi ke bia ka won na ba tele ilana yen o ma se dada an league won ni ni ori mo ma won ra de ri bi awon iko lolokan jokan yi se nse amo wo amo gbianju lati wo lati wo do awon omo ile de south africa kokan lati wo bi kini won
0: reaction
1: won si imi mo won wa to se bi pe po no wa pe inu won odun si fifun olukọ ni yi ni se awon kankan wa ninu won to nigbagbo wipe olukọ ni yi o le gbo orile de south africa lo si ibi ti o kan because emi ge bi enikan wo ni obi ke olukọ ni to ba nbo lati wa gba se orile de south africa ni sin yi o gbudo je olukọ ni to ma se nkan to yato si nkan
0: ti go blues
1: tin se iyen de ni pe o gbudo se nkan to ju nkan ti go blues nse lo go blues ti so orile de south africa do orile de to pada sinu dije fi aye agbaye won qualify for last world cup o tin gbe won paris si boya ipo keta ninu dije afcon so won tin se dada bola segba won ti yato so nkan to kan ti won ma nilo lati fe se bayo koja wipe bawo lawon na se fe wo ipele ase ti ba idije afcon bawo lawon de se le gba idije afcon idije afcon to je ta won okunrin ka won de to qualify fun idije world cup because ko to di wipe won qualify fun world cup odun 2010 lori de south africa gba world cup last odun yen won de qualify to wipe won host ni won se gba so ki se pe won qualify so awon nilo awon olukan to je pe o le utilize awon talent ti won ni bo fun emi o emi gba wipe ke bawo ita ki se pe player lori de south africa ponta inu le yen be na na wa mi so mo smani de ma gba bolu to play ninu league yi dada won na ti coach ninu league yi so mo ri ni ridi wipe olukọ ni to se le se dada fun iko agboje won
0: thank you
6: aseju ni ka gbe radio mi 32 fm ti wa okay
7: is my motherfucking Biggie Smalls that's right
0: so America who introduced the group
7: Thug Life God bless the day
0: yeah.

Alaji Mansour Adi Amọ Are Mùsùlùmí wa ń bá dọ̀ gasọ lóò panel upgraders asa yóò yàtọ̀ lọ́la ìfìnítì Alaji Èkó tẹ́ẹ̀dó Fetí Fashion Concept dídò ní challenge Alaji Abdulrazib Adébísí Àjọ Jamala Sátọ̀dé ni ẹni pín eke Fetí Fashion Concept dídò challenge ẹgbẹ́ ẹgbẹ́ iṣẹ́ ni mo rí padà ní wíṣọ yìí. yes, I was calf. Ah, pastor. Go go go lata to kete de silent. Iye abara ka tele ha duro. Chef mi lowo ni. Eli o ma ba de la boju e ro ta jo sise. Eyan kan bi 200 ni. Ebo le pade awon le kan sa.

0: ṣàìgọ́.
1: Nikon ìkẹrìnléláàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32FM 94.9.
2: À ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
3: Ẹ wọ́n ní bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ ta ẹ̀ǹjiyàn ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè àdàbà ọ̀nání àkùngbẹ́. Iná ń ju ẹyọ kó ń lọ kùkù tí ò mira jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà. Ẹ máa gbọ́ rédíò 32 FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà

0: lẹ́yìn iṣẹ́ lè tò tá a tún kọlu agbami ẹ̀ yìí òun délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ lọmọ tán sọ.
1: mélòó ni kan ṣe o mélòó ni kan ṣe lé ayé.
0: káfẹ́wọ́wẹ́wọ́ lọ́wọ́ fi mọ́.
1: mélòó ni kan ṣe lé ayé.
0: mo ṣe bí yóò lọ mi já díẹ̀ ni alẹ́ mi lámù ọyá máa gbóhùn ó kèké tó dé. amuzaati ẹ̀gbọ́n amuzaati wọ́n ti wá jọjọ́ máa gbolé kan náà. síbi ọ̀ ń lọ o. bí a bá lọ náà ló lọ o alómi lámù sú gbẹ̀ngbẹ̀.
1: there is a moment in
0: one. àjọ rọ́ọ̀kì àmọ̀là fest ni.
1: try to make an impression.
0: ǹjọ́ sátidé.
1: one time.
0: àwọn èèyàn ń tí kì í pè mí dè ní. aláwọ̀ ọ̀fẹ́ tún jẹ́ àmọ̀là. ẹjọ́ di next year bẹ́ẹ̀ wá gbà mí ni.
1: land which the lord swear unto.
0: ẹjọ́ tún di next year kátó rírù yẹn tún dọdún tí ń bọ̀.
1: abraham isaac and jacob.
0: he won the ultimate. ẹ bá ti mọ ṣe lẹyìn iṣẹ lẹni. gbogbo ọjọ ṣẹgun ọjọ kìíní rèé. oṣù kẹsànán ọdún 2026. díẹ díẹ ọdún yìí tún ti ń lọ nìyẹn ọlọrun wọn gbàgbé mi. ọrọ àjọsọ èmi àti ẹ. bàbá àgbàlagbà.
1: Deuteronomy chapter 1 verse 1.
0: latest ìdó promise mi ọlọrun mọ gbàgbé mi. ọdún yìí náà ni. adé sórí ètò nìyẹn.
1: àwa là ń kọ́ mọ́lédè.
0: ọlọ́run bá mi kó ṣàánú wa. ẹ kú lé o. ṣé dáadáa báyìí ni mo bá yín ẹ kú lé o.
2: bẹ́ẹ̀ sílẹ̀ ń bẹ́ẹ̀.

ìyá ìlú nìyẹn. Jazz ló kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́rẹ́jì mo rántí pé nígbà tá a sì ń kọ́ ìlú gẹ́rẹ́jì la kọ́kọ́ fi bẹ̀rẹ̀ gẹ́rẹ́jì gẹ́. Gbogbo àwọn tí wọ́n di ọ̀jìnì nínú drum set lénìí drummer ayé kẹ́rẹ́kẹ́ ni wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Orin náà ti pẹ́ should be around 1990-1991. Yes, I'm by to Ibo. Ẹyin tẹ́ ẹ bá morin yìí ó yẹ join ni track yẹn. Ẹ jẹ́ kí n gbé bá 5,000 lé lórúkọ Alhaji Kabiru Jalaruru. Jalaruru Labijan, Jalaruru ní Nàìjíríà. Ẹja dá sọ́run Jalaruru lé ní 5,000. Bó o bá ti gbà dáadáa tó gbà tẹ́mi lọ́rùn tó o sì kọrin yìí dáadáa. Ayọ̀ ń da 5,000 sínú àkáǹtì ẹ̀kọ́ ọmọ fi lọ sọ̀rọ̀ àjìjà níyì.

0: ọjọ́ mi ń ṣe gé. Hello, ẹ mọ̀ ní tún lẹ̀. Orúkọ yín. Tọ̀yìnbù láti bọ ẹyí rédíò yín lọlẹ̀. Tọ̀yìnbù láti kẹ̀sì kan náà. Ẹ mọ rìn dáadáa.
1: Matraisa.
0: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín kó má máa hàn padà bọ̀ mọ́ra wọn o.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
0: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: 72 hours with God. Ẹgbẹ́ Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí tí ṣe ìyanu nínú ayé oníbojikọ ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta. Àti ṣọ́ọ̀rù láago méjìlá òru lọ́jọ́ Sunday. Àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán. Àti ṣọ́ọ̀rù láago mẹ́gọ alẹ́. Ó yá ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18, Ìbàdàn Ife Expressway, Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayé. Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti

fẹ́. Adúmọ̀rẹ́ ẹ̀ má bínú ìmí mo já ń bí. Tá à ń wí òye yín. Níbo ni kí n ti wà ní ẹ̀ náà? Níbo ni kí n ti wà ní ẹ̀ náà? Bàbá Amẹ́ríkà. Bẹ́ẹ̀ bá mọrin mo mọ̀ pé mọrin.

0: ìrọ̀rùn ni. Ta ló wà ń bẹ̀?
1: Ìjìnlẹ̀.
0: Ẹ ta ló wà ń bẹ̀ ìjàre?
1: Ọ̀gbẹ́ni Táyọ̀ Adéníran ló wà lóde láti
0: gbọ́ ọ̀rà. Ọ̀gbẹ́ni Táyọ̀ Adéníran láti gbọ́ ọ̀rà.
1: Àwọn fans ni láti ibi kẹ̀sìkúrò ẹ̀sùn pàtàkì bí kẹ̀sìkúrò ẹ̀sùn pàtàkì
0: bí. Ẹ̀yà ẹ̀yìn náà nu àárín yín bẹ̀ wá. Ọlọ́wọ́ challenges ọlọ́wọ́ bá a sọ di mọ̀lẹ́tẹ́ lágbára lọ́wọ́ náà. Ẹ bá a rí.
1: Mo ti bá wọn ti pẹ́ lórí rédíò.
0: Ìyá wà.
1: Ìyá wà ọmọ òkègùn yẹn.
0: Àbí ń falẹ̀ yín lọ́ọ́ ni kẹ́ ẹ máa bá ń tọ́jú ẹ̀.
1: Mi tí wọ́n tọ́jú ẹ.

0: eléyìí à ń pè ní turning point currency orin yìí ló tún láǹfààní àti polówó currency dáadáa fún wa pé ojú tẹ fi ń wò tẹ́lẹ̀ ojú ti kú ò ń bẹ̀ ó tún jẹun sókè dáadáa sí
1: ibi adiza agbórin ìsáyìndì
0: mo ní ẹnìkan kò mọrin mi ibi tí currency ti kì mí nìkan ló máa fi ń kí mi ládùúgbò.
1: ejejeje kò yóò polúwa fún kẹ babalá yàtọ̀. Bàbá sọ́tọ̀ fún ilé ẹ̀gbọ́n ti kàn bló tọ́jú.
0: Ẹ jẹ́ ń kú ò ń bẹ̀ kí n gbapá bò mí lọ. Ẹ fẹ́ lé ẹ jẹ́ fún ilé lè jàre ẹgbẹ́nu sí.
1: Oyún máa ń pàṣẹ.
0: Ẹgbẹ́nu sí ẹgbẹ́nu sí. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ wà lórí ètò tá a pè ní lẹ́yìn iṣẹ́ tari 2FM 94.9 òun náà la wà. Kí gbogbo nǹkan máa lọ lóní mẹ̀lọ́mẹ̀lọ́ náà. Kí gbogbo nǹkan máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní kò kúkú ní sẹ́wù. Let's go there.

0: won se tara won ni won try o won gbianju o de ye ka ma gboriyin fun won tori eni ti olorun ba fi se ajabi ninu ijo o je pe o ni lati je pe ami ororo wa lori eni na ni ko se ni ti o ki gugu kudia kudia ara won kudia kudia to wa ninu aye tawon na ni ko won ni akidi ara won kudia kudia to wa ninu won ni pe won ki njanku dadi dadi o njanku fun mi ade to bele ni won njanku
1: ah
0: ibe ye ko mo ti en lo sori mo fe ka mo lo kun wa pe baba wa ntura mo ngbiyanju mo ngbiyanju o de ye ka ma gbo riyin fun won sugbon ko ti ta ma smash koko adura meji e mo fe ka gba se bayi se aga e bayi se ti bi ise ti awon baba wa ti se se Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́kọ̀ yìí sí the fourth wife lọ́pọ̀ àkọlé ẹ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ àṣẹ jáde kó tó di pé the fourth wife yìí máa jáde ní August 20 mo fẹ́ ká rán iná ṣáájú torí pé bíbélì sọ pé iná ṣáájú olúwa.
2: Gbogbo
0: àwọn tó máa máa ń wò pé mo tuntun fẹ́ release.
3: Go where you wan send fire, make fire go consume am.
0: Ìrọ̀sẹ́ náà àjọ àràbí kí lọ́ ti ń pè é.

0: Orúkọ Jésù, ọ̀run òní yalù wá lórí o. Àfẹ́ mọ̀ ìyá ẹ̀fẹ́ bí ẹ̀sùn mi. Ní ilé má bá yà yín ṣiṣẹ́ ńlé o. Olóòlù kò bá òun fọ blánkẹ́ẹ̀tì ọkọ̀ òfọ́. Olóòlù lọ church. Please,
1: ẹ ó lè ní.
0: Ẹ tọ́jú ilé yín.
2: Jesus first.
0: Please, no. Respect, obey your parents. Ó ṣe pàtàkì.
3: Ojú bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ àwọlé.
0: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ni akọrin.
4: Kí lè wá? Kí lọ sí lè lọ́mọ igbó ikú jọjì? I like
5: it. Ṣé mo nǹkan tó lè gbé pa ẹsẹ̀ nílá lè tẹ̀bọ̀? Kò níbi tó gẹ́ dúró yìí, a máa jáde sọ́rọ̀ ẹ̀mí.
4: Ewo rẹ̀.
5: Ó máa lọ pa ìfọ́sí ní.
4: Ọmọ wò lé jáde sọ́rọ̀ tani.
5: Ò sọ mi dádì, a máa ṣe nǹkan tí.
4: À sọ̀rọ̀.
5: A máa sọ.
0: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin akọ. God bless you.
6: Yeah.
0: Ẹja kọrin wọlé. Ọmọ Ibo, thank you.
5: Láti olówó kan sanwó.
0: Yorùbá lẹ́ o, bàjẹ́ ọmọ ẹsẹ̀ nílé ló ṣe ọmọ
6: ẹsẹ̀.
0: Wúde.
7: Daddy, you know, for the sake of anything, for the sake of the fourth wife is coming.

0: mi ṣu mi kò ní rẹ.
1: Má jẹ́ osu ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ.
0: Kò ní ṣu mi kò ní rẹ.
2: Bẹ́ẹ̀ni.
3: Ìròyìn àjọyàjò tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí ẹ pé sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949 bí ẹ bá rí nǹkan ẹ̀rí dájú pé ẹ sọ kí àyíká wa lè wà lálàáfíà ojúṣe gbogbo wa ni.
4: 72 hours with God. Agbẹ̀rọ Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyàn. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy. AKA má jẹ̀mú àánú. Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe òtítún. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, àgọ́ mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18, Ìbàdàn Ife Expressway, Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé, Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀n.

0: ni ye ya aye yin o ni baje. That's a very good one. Very good. Very good. God bless you. That's a powerful praise and worship. Bí olú wa ti ga nínú ayé yín. Ogun tó bá lọ fẹ́ ga jù ẹ lọ. Náà ni ogun yẹn ń rọ náà.
1: Ẹja máa ń darí
2: lọlẹ̀.
0: Kọ́dù ikọ̀ ni.
3: Oòrùn
0: o ti dé. Yẹ́ lo fail last exam. Pẹ̀lẹ́ òsàn láwọn ọ̀rẹ́ àbí. Òsàn láwọn ọ̀rẹ́ gbé òfe. Mo lọ fail oníkárí ọ̀rọ̀ gan-an. Níkárí ọ̀rọ̀ mẹ́ta. Lẹ́yìn ti sọ fún mi. Mo wà lórí kéèsì ẹ lọ́wọ́. Ọlọ́run kó gbà dùn ẹ.
3: Dáàdì kí ló wà
0: ní
3: láàrin ẹ̀yà sí jẹ́.
0: Bible reading please.
2: Ẹ kí ẹ
0: lọ́yà. Ìwọ ò ní Bible àti ọmọ máa pín Bible lò ní.
2: Ká ló mo ti fẹ́ kọ̀rọ̀.
0: O ò lè wá Bible tí ẹ wà ní ewu mi. Bible gbogbo ló wà máa lu owó lọ́jà.
2: Ẹ jẹ́ bíbẹ́ lè yí.
0: Sọ orí mẹ́sẹ̀ tí mo sọ ìsìn ẹ WhatsApp lánàá.
2: Olúmọ̀ ní dátà.
0: Ogun ò ní dátà ti ẹ ni. Ṣé ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀lẹ̀ fẹ́ kàn mẹ́tọ̀ nìkan tó mọ̀ sẹ́yìn?
2: Bí mo ní dátà mi ti ń tẹ̀ ẹ́ sẹ́yìn ní méjì ní Sátidé.
4: Ó tọ́ ń jí mọ̀ wọ́n sẹ́yìn méjì ní Sátidé.
0: Ẹ̀gbà tó rí Akíndé fẹ́ kà.
2: Bébà yìí, orin tí mo sùn láàánú, àwọn ń gẹ̀rì fara mi, wọ́n ní ẹ̀kọ́ kíkà, àbòkí, ẹ̀kọ́ kíkà fún ìṣe ológo tí ò ní la ọ̀rìn láti inú òwe bíbélì. A ó sí bíbélì wá sí inú òwe Sàmú àkọ́kọ́. Ẹ tó pé Sàmú àkọ́kọ́.
3: Sàmú àkọ́kọ́.
0: Ṣé ẹ pa àwọn angẹ́lì tó sọ ẹ fẹ́ fi ṣé wọ́n fẹ́ kó yà jẹ́ ṣá? Sàmú àkọ́kọ́ ni kí ni?
2: Ó ṣe àmọ̀ ẹ̀.
0: Mi pípẹ́ ẹ̀ lé ọ̀rọ̀ Lásàrò mi pípẹ́ àfù. Lọ sí John 11. Kàlá ti John 11.

ìyẹn ni mo fi kí yín káàbọ̀ sórí ètò lálẹ́ yìí. A ní ìpadàbọ̀ wa tún nìyí lórí ètò àdìtú nílé iṣẹ́ rédíò 32 FM.

pẹ̀lú orin chief commander Ebenezer Obe eléyìí tó ń kọ yìí ni mo fi ń kíyìn pé káàbọ̀ sórí ètò. Báwo ni gbogbo ṣe yín látàárọ̀? Aku àtàárọ̀, aku iṣẹ́. Aku ọ̀rọ̀ òlú, aku ìfọmọnìyàn ṣe gbogbo. Aku kó le dá àti gbogbo wa ń bá kiri o. Lagbára Ọlọ́run ọba òkè yóò sì dá, yóò yẹ wá o, kò ní yẹ lẹ̀.

ọlọ́run ọba yìí náà la máa ń yètà bá ti dúró ètò. Ọlọ́run ọba yìí náà ńlá máa tẹ̀síwájú láti máa yìn nígbà gbogbo. Ọba mi tọ́lá ẹ̀ pọ̀ títí tó jẹ́ wípé ó lọ salalu bí ilẹ̀ bí ẹni. Ọlọ́run ọba mi tó fọwọ́ tọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ bá lámù téléyùn bẹ̀rẹ̀ àròyé ọlọ́gà mi máa ń nà mọ́ ṣé mo fara egbò gànà lánàá ni. Ọlọ́run tó mú wa lọ láyọ̀ tó mú wa bọ̀ láyọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń dárúkọ wa nílé àwọn alágbára tó. Ọlọ́run ọba mi tó jẹ́ pé tó bá ní kí nǹkan kan ó ṣe ó kẹni tí ó wà pé kí nǹkan náà má ṣe mọ́. Ọlọ́run yìí la wá ní kó yìn kó gbóṣùbà fún ó wá ń rojú. Ẹlòmíì àti ẹ̀ máa pé gbẹ́rẹ́ tóun sín sí pàkọ́ tóun sín sórí ahọ́n tóun sín sí ihò ti bí ihò tọ̀hún òun ló ń jẹ́ kóun ó lọ láyọ̀ kóun ó bọ̀ láyọ̀. Májọ̀ Ọlọ́run ó gbọ́ irọ́ lòun pa o. Ẹjẹ́ agbára ti Ọlọ́run o. Ẹjẹ́ agbára ti Ọlọ́run o. Ẹjẹ́ agbára ti Ọlọ́run o. Ọlọ́run ọba mi yìí nìkan ni èèyàn òtó. Bàbá rẹ̀ nìkẹ́ni tó wá lọ fi èèyàn ẹlẹ́ran ara tó lọ fi ṣe ìgbẹ́kẹ̀lé.

Ọlọ́run ò ṣe o. Mo ní ẹjẹ́ agbára ti Ọlọ́run èèyàn ò tó. Bá a bá rírú ẹni bẹ́ẹ̀ tó lọ fi ẹlẹ́ran ara lásán ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ bó ní tọ̀hún bá fi jábọ́ látòkè. Àfàìmọ̀ kì í sí kọ́ọ̀lù ẹ̀ kó má lọ rìn fọ́mọ́ símẹ́ǹtì o. Ṣùgbọ́n ẹni tó bá fọlọ́run ọba mi tó bá fi ṣe ìgbẹ́kẹ̀lé bó ní tọ̀hún ti ẹ̀ ṣubú fóòmù dẹ̀mùdẹ̀mù báyìí ni ó forí lù nílẹ̀. Ẹ ti wá rí yàtọ̀ tó wà nù kéèyàn fẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé tàbí kéèyàn súnmọ́ lọ́hùn kó fi ṣe ìgbẹ́kẹ̀lé.

Ìyẹn la fi ń kí yín pẹ́ káàbọ̀ sórí ètò àdìtú níléeṣẹ́ rédíò 32 FM nìbàdàn. Àní ìyẹn la tún fi ń kí yín pẹ́ tún káàbọ̀ sórí ètò lálẹ́ òní o. Ẹbẹ́ bá wò dáadáa ẹ̀rí náà wípé láti ọ̀sẹ̀ tó kọjá láti dágbére fúnra wa lórí ètò yìí tá a wá ń sọ wípé a fàyọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ o a fàyọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ o. Àwa kan sọ bá a ṣe mọ̀ sọ ń gbà náà ṣá. Àwa kan wí bá a ṣe lérò wípé ó tọ́ ó yẹ. Ọlọ́run ọba mi ní ìpìlẹ̀ ohun gbogbo òun náà ló lè ṣe ohun gbogbo òun ló mọ àyọsírísí dáadáa ohun gbogbo. Bàbá ń dá táìmù fọlọ́run ẹjẹ́ á máa fi kinní yìí sí wípé bó bá wọlá ọlọ́run ọba òkè bẹ́ẹ̀. Tọ́ bó bá wọlá ọlọ́run á tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ o bẹ́ẹ̀ ni ẹjẹ́ á máa wí.

bẹ́ẹ̀ yìí mo ké yẹn kalẹ́ o ìyá mi ọ̀rẹ́ rẹ mo mà ṣí fìlà ẹ kúlé o. Ẹ̀yin ẹyẹ ẹgún ni wọ́n ti ń balẹ̀ tí ṣe tágẹ́sẹ́. Bẹ́ẹ̀ ni àkàlà balẹ̀ wọn aṣara gíẹ̀mì. Tẹ̀ǹtẹ̀rẹ́ orí ìrókò ìfun akọni ni wọ́n ń wá tí wọ́n ń jẹ ìbáwo kí n tó máa múrin sẹ́nu ìbáwo ìbẹ̀yìn ọ̀gbẹ̀rì. Lẹ́yìn ta ti júbà ọlọ́run ọba òkè. Kájúbà àwọn èèyàn náà ló kú torí èèyàn lọ́lọ́run ọba òkè ló gbélé ayé yìí ló gbélé lọ́wọ́. Fún di èyí mo yá mú bàbá lẹ̀ kí n tó múrin awo sẹ́nu o. Ẹ̀yin àgbààgbà nílànà tá a wà yìí mo yá mú bàbá lẹ̀ kí n tó múrin sẹ́nu o. Ẹ̀yin ọ̀gá ọ̀gá nílànà tá a wà yìí mo yá mú bàbá lẹ̀ kí n tó múrin awo sẹ́nu o.

Kaki àwọn lọ́gà lọ́gà nílé iṣẹ́ rédíò tẹ́ ti ń gbọ́ wa yìí 32 FM 94.9 nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin lọ́gà lọ́gà níkànnì yìí lákí o ní gbogbo ẹ̀ka ẹ̀ka bẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa GM pátápátá Peter Ọmọ. Gbogbo àwọn ọ̀gá lẹ́ka lẹ́ka lẹ́ka lẹ́ka àti gbogbo òṣìṣẹ́ ilé iṣẹ́ rédíò 32 FM. Olúfẹ́mi Omila ní ìyànda gbogbo yín mo kí gbogbo yín mo fẹ́ o n ò lólódì kọ̀ọ̀kan ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà. Ẹ kalẹ lọmọdé ẹ kalẹ

0: tó wà ní ilẹ̀ Amẹ́ríkà tó jẹ́ ilẹ̀ Amẹ́ríkà nìkan ṣó la wọ́n wà wọn ò sí níbòmíì ní gbogbo àgbáyé tí wọ́n ń pè ní electric eel má sì fìyẹn hàn yíká tó kúrò lórí ètò àwọn orílẹ̀-èdè nílẹ̀ Áfíríkà bíi Egypt Sudan South Sudan Ethiopia Senegal Gambia Sierra Leone Liberia Cote d'Ivoire Ghana Togo Benin Nigeria Niger Burkina Faso Mali Gabon Congo Central African Republic Tanzania Rwanda Burundi làwọn orílẹ̀-èdè tẹ́ ti lè rí àwọn ẹja yìí nílẹ̀ Áfíríkà ẹja tó gbajúmọ̀ púpọ̀ ni bá a bá lọ pa nígbà náà bó bá jó òun ni ìwọ wá gbé ó ṣe kékeré ni o ó ṣe ní ńlá ni o a gbọ́dọ̀ kọ́kọ́ sé èmi ká tó yọ lẹ́nu ìwọ tàbí ká kọ́kọ́ fi nǹkan kan lù ú ẹja tó jẹ́ pé kódà lẹ́yìn tó bá ti kú pàápàá bẹ́ẹ̀ bá sì ń tú ìfun ẹ̀ ta délé ta wá ń yọ ìfun ẹ̀ tá à ń ṣakitiyan ẹ̀ tá à ń ṣáyan ẹ̀ a tún sì máa gbọn ọwọ́ ẹni jìjìjìjìjìjì bí ẹni wípé kò tí ì kú ẹ̀yà wọn sì pọ̀ díẹ̀ o a tó bíi mọ́kànlélógún ẹ̀yà wọn tó wà àwọn ilé ìṣá ilẹ̀ áfíríkà láti máa ń rí wọn bàbá ní káwo bó ṣe máa ń tóbi tó bẹ́ẹ̀ bá rí eléyìí tó ti tóbi gan ó lè gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ta ìyẹn ẹja òjìjì eléyìí tilẹ̀ áfíríkà ó lè gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ta wọ́n bá sì wọ́n lórí ìwọ̀n èyí tó bá tóbi gan ó lè wọ̀n tó bí kílò mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ eléyìí tó bá tóbi gan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa ń rí lágbègbè ọ̀dọ̀ tí wá ń bí wọn kìí tó bẹ́ẹ̀ ìdí sì ni wípé pípa àwọn tá a máa ń dẹ odò kìí jẹ́ kí wọn ó dàgbà ojú wọn máa ń rí tíntìntín ohun tẹ́ fi dá wọn mọ̀ ara wọn ó máa ń yọ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ báyìí àwọn náà ní gbogbo kinní tó máa ń wà lẹ́nu ẹja àrọ̀ yìí wọn ni ṣùgbọ́n ẹ wà rí tóótó tó dúdúdúdú kan lára tiwọn pẹ̀lú àti rí wọn báyìí àwọn apá ibì kan máa ní tóótó lára wọn ẹja òjìjì nìyẹn ẹ wá máa gbọ́ agbára iná ẹlẹ́tíríkì tó wà lára wọn yìí ó lójú àwọn ẹranko náà tó lè ṣiṣẹ́ fún o àwọn ẹranko táwọn lè pa jẹ òun ni ó lè pa o ni wọ́n lè fi iná ẹlẹ́tíríkì wọn ṣọ́ọ̀kì téléyàn àwa máa bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lẹ̀ bígbà tí wọ́n rápá gbé èèyàn àwọn ẹja kéékèèké táwọn máa ń jẹ ni wọ́n máa ń lò wọ́n máa ń lo iná ẹlẹ́tíríkì ara wọn yìí láti fi pa àwọn ẹja kéékèèké yìí láti fi jẹ wọ́n ṣùgbọ́n àwọn ẹranko ńláńlá wọ́n lè fi agbára iná ẹlẹ́tíríkì tó wà lára wọn wọ́n lè fi lé wọn jìnà ṣùgbọ́n wọn ò ní lè pa àwọn ẹranko ńlá àwọn ẹranko kan dẹ̀ wà tó máa ń pa àwọn náà bí wọ́n ṣe ní agbára iná ẹlẹ́tíríkì lára tó yìí àwọn ẹja yìí ara kàyéfì ara wọn ni wípé wọn ò lè fi ìpèsè iná ẹlẹ́tíríkì tó wà lára wọn bọ́ ṣe lè lò ó láti fi pa ẹja mi àbáwọn ẹranko kéékèèké tàbí láti fi ṣọ́ọ̀kì àwọn ẹja kéékèèké wọn ò lè fi ṣọ́ọ̀kì ara wọn pé ẹja òjìjì kan rè ẹja òjìjì kan rè wọn ò lè ṣọ́ọ̀kì ara wọn agbára iná ẹlẹ́tíríkì tó wà lára ẹja òjìjì eléyìí kò lè mú ẹja òjìjì míì àwọn ẹja míì tí kò ń ṣe ẹja òjìjì ni wọ́n lè fi agbára iná ẹlẹ́tíríkì wọn yìí ni wọ́n lè fi ṣọṣẹ́ fún bí wọ́n bá sì ṣe tóbi tó bẹ́ẹ̀ ni agbára iná ẹlẹ́tíríkì tó máa ń wà lára wọn ló ṣe máa ń pọ̀ tó bọ́ba ṣe tóbi tó ni wọ́n wá jẹ́ ẹja kan tí kìí sábà jáde lójúmọmọ alẹ́ ni wọ́n máa ń jáde ní gbogbo ojúmọmọ wọ́n máa ń fara pamọ́ alẹ́ náà máa ń sábà jáde nínú omi kí làwọn tán sì máa ń jẹ àwọn ẹja kéékèèké ni wọ́n máa ń jẹ awon iya won mi won ma nje ekolo awon iya mi won le je eyin awon eja inu omi odo ni won ma nwa e le ri won nu omi okun awon omi odo fresh water ni awon eja yi ni won ma nwa won ki gbe nu omi okun won wa feran omi to ba darogun tabi to n shan die won o feran omi to n shan pupo ti o ma wa gbe won sa lo won feran omi to ma n darogun tabi to je pe o n shan die won o feran ishan omi
1: lori Facebook elote 32 FM 949 feyin e 32 FM 949 feyin e eri eja ohun o se ri an safihan e lowo lowo bye lori Facebook wa 32 FM 949 feyin e
0: won ki si ise eja to ma n bara won se o kaluku pelu igbesi aye ti eni laye igba kan awon onisegun won ma n lo eja yi lati se iwosan fun eyan ti orikiriki ara to ba n dun won ma n lo awon eja ojiji lati fi se iwosan fun won

àwọn tọdọ wa nlele yi tẹ n wo yi àwọn ma n tobi wọn ma n sanra ṣùgbọn wọn kì í gùn àwọn tilẹ amẹrika àwọn ma n tobi wọn ma n gùn ṣùgbọn wọn kì í ké wọn kì í rí kúmbọ bíi tàwọn tọdọ wa ń bí yìí ohun tó pa gbogbo wọn pọ òun náà lorúkọ tí wọn pè wọn electric fish àwọn tilẹ ọdọ wa ń bí ni electric catfish àwọn tilẹ amẹrika ni electric Il.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: 72 hours with God. Ẹgbẹ́rún ọlọ́run máa rọ́lẹ̀bí lẹ́tí tí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyàn. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy. Ake má jẹ̀mú àánú ọlọ́run tún máa lo bàbá. Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ti tún. Ẹ̀sán 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilomita 18, Ìbàdàn Ife Expressway, Òsèngere Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alaye, Prophet Abel Taiwo Ojo, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀ ń bẹ́ o.
4: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
8: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
10: Ta wí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàgbù mọ́lẹ̀. Yímù yímù yímù. Asúré tètè ò ní súré kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Má gba wọn wè má. Ọ̀gá dírẹ́bà má sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọjá lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Má gba wọn wè má. Má sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
11: Tun ni ra gbara.

0: sọ́lù araba ní babẹ́ ní abálàgbà ní bàbá.
1: Bẹ̀mù tó dún kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe ń pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ṣin ló lérè sísá, ìrò dẹ̀dẹ̀ ní tò dẹ̀. Ètò tó pójú owó kò nílò àyíyànnú kiri. Gbèsè 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Ìwò ní foní wà sílẹ̀. Ká múnú aráyé dùn, ká dẹ̀rín pòsúnú. Ìkànnì 32FM 94.9 lónìí. Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Ṣe dá nìkan gbé ìtàkùn ọlọ̀ ṣe dá nìkan fà bẹ́ẹ̀dá bá fẹ́ mú kèmọ́là láyé ọgbà ìgbésẹ̀ bẹ́ẹ̀dá bá ṣe débi pé yóò máa kómi ajé ìgbésẹ̀ náà ni ẹ wá gbọ́ òwò nínú gbogbo làkàkà ìdáná ayé ẹ̀dá gbọ́dọ̀ fàdúrà lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kò gbọ́dọ̀ fi ìsúnmọ́ èèyàn lẹ̀ ta wá láàbárìn tó lọ́wọ́ ní dàbí alágbádá gẹ̀rẹ̀ yọ̀nà ọ̀fà tó fi àṣeyá sínú rẹ̀ ń dùn láìmọ̀ pé ìyàwó náà ni ọ̀fà gbádùn ìyá ìtorí ẹ̀ gan-an ni mo fi rí pé kẹ́ ẹ súnmọ́ àpótí rédíò yín dáadáa kájọ fi àpè lédìí ayé òní ní kéèyàn mọ́ ṣe làálàá wọn ò ní ní kéèyàn mọ́ gbé ìgbésẹ̀ ṣùgbọ́n tí wàá mú kèmọ́là bí làálẹ̀ èèyàn ni ọ̀wá di tipẹ́ntipẹ́ntì rán béèyàn bá sáré kásán tó pọ̀ ṣẹ̀ṣẹ̀ kásán ọba mi ẹdùnmàrè nìkan náà ni yóò mẹni tádùn ọtún ó tọ sí lẹnu ètò ẹ ló fi yẹ kéèyàn súnmọ àwọn tó nímọ dáadáa tí wọn lè bá yàn béèrè tó jẹ wípé nípa ìlànà àwọn baba ńlá wa ni àwọn ń lòun tiwọn bàbá fálérè ìfagbẹ̀rù agbẹ́fáwọ̀ bí ẹ wù babaláwọ̀ ara wọn tó ń dí fákifá ọlọ́wọ́ àrùfín ẹlẹ́bọ àrúdà àbọ́ lórí bẹ̀rí.
2: Ayé ò ṣe dá nìkan gbé ìtàkùn ọlọ́ ṣe dá nìkan fà. Fafak International Healing Center ibi tí wọ́n ti fi ìlànà ewé àtegbò àti ìgbésẹ̀ àwọn baba ńlá wa gbọ́ ojúṣe sáwọn ìṣòro tó ń bẹ ìdáfira ṣàwòtọ́ àwọn olólùkọ́ ọ̀jọ̀kan tí ń dáni lágbàálẹ̀ ohun tá a bá mọ̀ ṣe bí ìdánlórí elédùn à ń fún wọn ṣe ẹ̀gà yẹ. Òtítọ́ inú òdodo wà tí bàbá Fálérè Ìfagbẹ̀rọ agbẹ́fáwọ̀ bí ẹ̀wù aláṣẹ àti olùdarí Fafak International Healing Center fi ṣiṣẹ́ wọn ni wọ́n fi kágbé ilé ayé nípa rere ká gbé dúníyàn jẹ́ èèyàn àtàtà tẹ́tẹ́rẹ́ kọ́ ìwọ náà pẹ̀lú àwọn tẹ́lẹ̀dùmarí ti lò wọ́n fún bọ́lọ́wọ́ kókó jàǹjàǹ bí wọ́n ṣe máa fi ohun tó rú ọ lójú bilẹ̀ léèrè.

0: 0063 340 0069 tabi 0805 551 0020. Vafag International Healing Center Elidumare ló fún wa ṣe.
1: Tabasin sọ̀rọ̀ pé ká bá lè yẹn kan wò náà nígbà tí ń ṣe èèyàn pàápàá jùlọ nípa ìgbésẹ̀ ẹ̀dá nínú ayé. Ọ̀kan náà ni wọ́n jẹ́. Wọ́n ti ń fi àwọn ẹ̀bọ jẹun tipẹ́tipẹ́ tí ọ̀fọ́ mọ́ wọn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń gbà míì ẹ̀dá lè máa sáré ṣùgbọ́n èèyàn nílò láti fi ọ̀rọ̀ lọ èèyàn. Ẹ wá gbọ́ o, ẹ̀ tá wàá fọ̀rọ̀ lọ tí ò tún wá ní lọ́rọ́ mọ́ ni lọ́rùn òun náà ló wá yẹ. Ìwọ́ ti tẹ́ kò lu gbogbo ọgbọ́n tó ń dá ó ń padà sẹ́yìn kulẹ̀ àgọ́ ni. O nílò láti fọ̀rọ̀ rẹ lu èèyàn. O nílò láti jẹ́ kí etí kejì ó gbọ́ sí ti ń ṣe ọ́ nípa ìdí eléyìí ọ̀nà rẹ ó sì là. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọ́kùnrin kan lọ́jọ́ kan. Ó ṣẹlẹ̀ sọ́kùnrin kan lọ́jọ́ kan. Débi wípé ọ̀gá iléeṣẹ́ ni. Ọ̀gá iléeṣẹ́ ni ó sì ń jẹun bí ẹrú. Ẹ tún gba owó èyí tó jẹ́ wípé téèyàn bá gbọ́ ó yẹ kílò òtí tó méjì ó yẹ kílò òtí tó mẹ́ta. Bó ṣe ń gbowó ọ̀hún pẹ́ǹtúká náà ni sá ọ náà ló ń rí. Àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀gan tí wọn ò tó wọn ti gbé nǹkan ribiribi ṣe. Ṣíṣe ayé kọ́ leléyìí ṣówó àwọn èèyàn kọ́ leléyìí. Aládùúgbà ni o, ó sì ń ṣe bóyọ tó àti bó ṣe yẹ. Ibi tó ń lọ gan-gan-gan-gan gẹ́gẹ́ bí ilé ìjọsìn rẹ̀ wọ́n sọ fún pé nǹkan kan ń bẹ tí wọ́n ń ṣe lè yín. Ó gbọ́dọ̀ lọ síbẹ̀ kó lo rè é béèrè. Ó ní tó yẹ kí ìwọ náà ó ṣe kó lè bá àárọ̀ náà lọ. Ẹ̀sìn yàtọ̀ síṣe ẹ̀yẹ́ lè máa ṣẹ̀sìn tó wá ìsítórí rẹ̀ pa ìṣe dà. Ìṣe ó béèrè ó wò ó pé kí ni wọ́n ṣe ń lé àwọn kí ni wọ́n ṣe ń lé wọn. Ibi tó ti lọ sí orírun rẹ̀ padà wọ́n ni ní táwọn baba ńlá rẹ̀ tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe leléyìí tí wọ́n pa tí wọn ò ṣe mọ́ bó wa ló ṣe fẹ́ mọ̀. Eléyìí ló ń sọ lọ́wọ́ o níbi tó ti ń sọ láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́nìkan ti ní pé tó bá jẹ pé yùn ni eléyìí kéré. Ẹni tó wá ń bá sọ̀rọ̀ gan wá fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àkàwé fún wípé nígbà tó ń gan òun náà ṣe òun ọ̀làkójọ wọn ni òun nílò àti borí ni kóun ó borí bíi bò. Òun gbé ìgbésẹ̀ o òun gbé ìgbésẹ̀ ọ̀rọ̀ òun sì dayọ̀. Ibi tọ́rọ̀ ti kàn bàbá Fálérè Ìfagbéró Agbéfáwọ̀ bí ẹ̀wù nù. Ọ̀nà wo la gbé gbà ọ̀nà wo la gbé gbé títí wo tó fi rọrùn sí tó jẹ́ wípé kò sí pàǹpà Àbújá. Iṣẹ́ tí wọ́n ti ń ṣe láti nǹkan bí ọgbọ̀n ọdún tí wọ́n fi lọ́mọ lọ́wọ́ tí wọ́n ṣe nílẹ̀ yìí àti lókè òkun. Bàbá Fálérè Ìfagbéró Agbéfáwọ̀ bí ẹ̀wù. Kàn sí Bàbá Fálérè Ìfagbéró Agbéfáwọ̀ bí ẹ̀wù. Elédùmarè ń fún wọn ṣe ẹ gbọ́ mi dáadáa o kìí ṣọgbọ́n inú wọn ni wọ́n fi ń ṣe o. Elédùmarè ni bá wọn ṣe kò sí nǹkan kan tí wọ́n lè dá ṣe láì lọ́wọ́ Elédùmarè nú. Torí pé àwọn kan ti mọ́ ni pé kò sí ẹni tó lè rí nǹkan kan gbà tí kẹ̀ bá ṣe pa àfifún látọ̀run. Bẹ́ẹ̀ náà ni owó ipò ti débì kan bí wọ́n ṣe máa ń ṣe nu ó sì dọ́dọ̀ wọn lónìí ná. Bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí bàbá Ìfálérè Ìfagbéró láti ibikíbi tó bá jẹ́ pé yìí ń bọ̀ láti ìlú Èkó ẹ sọ̀kalẹ̀ ní abẹ́ bíríjì Ọlọ́run Ṣògo tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ ẹ sọ fún ọlọ́kadà kó síwájú yín ta pé ẹ̀yìn sì ń gbọ́kadà bọ̀ ni ẹni pé ilé bàbá Ìfálérè Ìfagbéró lẹ̀ ń lọ ló gbèrè oríta mẹ́rin gàngàn sí ọ̀nà gbogbo ló wọlé kan tó bá sì jọ́rẹ̀ méjì náà ni ẹ̀sùn fọ́lọ́kadà tẹ bá rí pipe ile baba falere ifagbirun le nlo lo gbere gangan si baba falere ifagbirun baba lawo arun ton difa kifa wa san pele be ni torun bo waye abo lori beri es le pe won sore re bani soro yi 0803 346 0069 tabi 0805 551 4020 oro gbogbo wa ni olojutu o
0: Ayo se dani kan gbe itakun lo se dani kan fa Fafak International Healing Center ibi ti won ti fila ne wi ategbo ati igbesi awon baba nla wa wo ojusu sawon isoro to nbe da fira sauto awon lolokan ojo kan tin dani lagbale on ta ba mo se bi idan lori eledo an fun won se egan ye o ti tonu ododo wa baba falere ifagbero agbefawo bi ewu alase atuludari Fafak International Healing Center fi sise won ni o gbe ile aye ni parere ka gbe duniya je yin atata tetere ko iwo pelu awon teledumare ti lo won fun bolowo koko janjan bi won se ma fi on to ru oloju bile lere

0: 0060 406 0069 tabi 0805 551 4020. Vafag International Healing Center. Elimari lo fun wa se.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

Ina la bo de abara wudu do mala bi o ka yola la. O gege ge ire anan ka ro bi ada apo du ede ti gu ba gali gali. O papa mo ya ti ko mo la bi o ke bo de ha. Wani o ma pa lo ko ta gbo epo. O ma do lo ko ta gbo yo. A fi o ni o ja ki te lo to mo mo to ti pe te lo to mo ni pe jo wo lili. Ibo na ro edu mo ni. Iba pẹ̀tẹ̀lẹ̀ ọwọ́ ìbá pẹ̀tẹ̀lẹ̀ ẹsẹ̀ ìbàdàwò òsùgbòmìnì lòdì ìbàdàdókò sọ́rọ̀ lójú ọlọ́ àrùgbọ́n lọ ráyè bó kí ibikíbi tẹ́ẹ̀tì wò lásìkò tẹ́ẹ̀ gbọ́mi bó kí yóò ẹ̀kọ́ àbújúbà mi lótìdé tí gbọ́ látàárọ̀ tààgbì ní ẹ̀wọ̀n jọlé lórúkọ aláṣẹ àdìgbìmọ̀ iléeṣẹ́ rédíò 32 FM 94.9 tagu asokete oke premier nilu ibadan makola ibadan bi aye bokeyin daada o ko temi gege ni akim amzat ebi lo mo olóòde mo ogo meji ọbọbọ gege de eti ile betu ẹnabo oko ti ọbọ gege laye fa abada

0: Hello.
1: Hello, sir.
0: Ekale.
1: Baba ni mo lu.
0: Oruko re be ti soro.
1: Omo yi ni.
0: Omo mi wo. Omo mi wo.
1: Wa si. Abe sare.
0: Ah. Mo tu bi mo tu kare. Ori da ba.
1: Ah, omo ni mo lo ke ara o.
0: Eh. Okay.
1: Bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ bí o.
0: Ọmọ tí ẹ ti pọ̀ káàkiri yóò rẹ̀ dá.
1: Ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn aráàlú yìí? Ẹ jẹ́ sọ́tún wọ̀n kì í gbọ́ rédíò ni.
0: Wọ́n ì gbọ́ rédíò.
1: Ẹ jẹ́ pé ẹ gbọ́ rédíò tó yá ọ̀nà tó ń dá yìí bóyá kò bá ti dínkù. Ẹ jẹ́ kó lọ síbi tó yá ni o, n tó tọ́ ni kọ́ ṣe fún.
0: Ṣé o dúpẹ́ o? Ṣé gan-an ni? O 7055 odobeta 949 07055 odobeta 949 ọmọ tá a bá sọ fún tó bá gbọ́ ọgbọ́nù èyí tí ó bá sì gbọ́ àwọn ní máa gbó yìí ọgbà ẹ̀wọ̀n tẹ́bí sì máa sọ fún yín pé ọmọ tó bá ya gara wa ibo ojú ọmọ lára rẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni, hello.
2: Hello.
0: Hello, Ekale.
2: Ẹ kú ètò.
0: Orúkọ yà lẹ́bẹ̀ẹ́ tí ń sọ̀rọ̀.
2: Ìyá ìlú Blessing pàtó ìjọ.
0: Ẹ dá sí tò.
2: Ẹ wò ó kódà, ọmọ ogún ọdún. Buhari ṣe ní tò lè ṣe iṣẹ́ o lè mí. Kò lè pọ̀ fẹ́, kò lè ṣe kọ ọjọ́. Ọwọ́ ilé ó lè ní ọmọ ìjà.
0: Ẹsí mo dúpẹ́ o, ẹsí gan. Ọlọ́run kọ́ sàánú ni o, kọ́ lọ́wọ́ sàánú. Nǹkan bẹ o.

0: ẹyẹ wojú ọ̀gára ọlọ́sọ̀ ọ̀la torí pé gradually wáyé sí ìwúdọ̀ bàbẹ̀ sí gbé bẹ̀ ni ẹ wojú ẹ̀ lórí facebook ẹ̀yìn dẹ̀ wà létẹ̀ ní fóònù tó ní data dán ẹ wojú ẹ̀ wojú ẹ̀ ẹ̀yìn dẹ̀ ní data nǹkan bẹ salawudin rẹ̀ wo ọmọ salawudin abibu ọmọ ọlọ́pàá ti wà ní báńkì báyìí o àwọn ti tura yà ọ̀tọ̀ ẹ̀rọ̀pọ̀yà yàtọ̀ sí àwọn tí wọ́n ti dájọ́ fún òun sì ìdájọ́ rẹ̀ ń lọ kóòtù jọba sí mẹ́wọ̀n ṣe lọ kóòtù wọ́n tún bó dé tìmí ìdájọ́ tó fún yóò tún padà sí ọgbà ẹ̀wọ̀n yà yóò tún lọ kóòtù títí bó ṣe máa ó lè sọdún mẹ́ta sọdún mẹ́rin mẹ́wọ̀n tó dájọ́ rẹ̀ tí wọ́n fẹ́ dájọ́ rẹ̀ wọ́n ti fún ẹ̀wọ̀n oṣù mẹ́fà níbi tó wá bí kí wọ́n burú sínú ó lè pé ọdún mẹ́ta ní rìmáǹdì tó wá ní pé wọ́n wà sí ìdájọ́ rẹ̀ wọ́n lè dídára ẹja tàdó rẹ̀ ó ti pẹ́ jù ní ọgbà ẹ̀wọ̀n ẹja fún lórí oṣù mẹ́fà péré yóò wá sí oṣù mẹ́fà rẹ̀ ẹ̀yin pé ẹ̀wọ̀n òjọ́lé ẹ̀wọ̀n tá a bá sọ fún ẹ̀yìn ẹ máa lálẹ̀sì ẹ máa ṣe kí ni ẹ máa lálẹ̀sì èmi sọ o ẹ̀wọ̀n òjọ́lé o àní dẹni ẹ̀wọ̀n kí n bọ́ bí mo yí àní ṣe kí ni àní di ẹni ẹ̀wọ̀n torí pé kò bára mu. Ẹ̀yẹ wojú rẹ̀ ní rojọ́ yìí.
1: Ẹ̀dá mi máa jẹ́ ń dẹ̀ṣọ́ ẹ̀wọ̀n bóra. Ẹ̀wọ̀n òjọ́lé, orí mi máa jẹ́ ń dẹ̀ṣọ́ ẹ̀wọ̀n.
0: Ẹlòmíì yóò jí isu lóko, ó lè jí isu mẹ́rin péré lóko, ó sì fún lẹ́wọ̀n ọdún mẹ́rin. Isu ẹyọ mẹ́rin báyìí, wọ́n sì fún ní ẹ̀wọ̀n ọdún mẹ́rin. Yes, wọ́n lè fún torí pé n tó jí tóun ló nìní, nǹkan ó ní nǹkan ni. Ẹlẹ́bùléwì ẹni bí tó ló ń fún sí ẹni ọ̀dà owó náà sì á gbé ọbẹ̀ torí ìkíni nígbà tó gbé ìkànnì sí ó gbé torí èèyàn ni àlọ́lé ọ̀dà olè bàráwò bá sa ni bàráwò làwọn haúsá mọ̀ pé bàráwò bá sa olè lásánlásán.
1: Ẹ̀dá mi máa jẹ́ ń dájọ́ ẹ̀wọ̀n bóra kémi máa ṣe rògùn àkóbá kémi máa ṣe wáṣọ ẹ̀wọ̀n òjọ́lé.
0: Ẹ̀lọ́ ẹ kalẹ̀ orúkọ rẹ̀ bẹ̀ ti sọ̀rọ̀.
2: Latif ògún láti tápà.
0: Láti tápà.
2: Bẹ́ẹ̀ni.
0: Níbo tápà wà.
2: Bàràpà gbọ́ra.
0: Ókè bàràpà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ókè ó yá èso lẹ̀.
2: Ẹ pín ètò.
0: Ètò ni o.
2: Ẹ rí ọ̀rọ̀ gidi lẹ́mú wá lálẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ wà lọ́wọ́ òbí. Tó bá ti bímọ tí ò ní ìyà sí mọ́. Ọmọ kò wọn ọmọ mi ẹ̀ kórìnì kórìn ṣùgbọ́n ọmọ tí ò bá ti tó sí èyí tó bá ti fi ilẹ̀ tí ló fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lọ́wọ́ òbí mi ẹ̀ tí ò tọ́jú ọmọ wọn ká. Ṣùgbọ́n ọmọ náà ní ti mọ́ tó. Tó bá àwọn bẹ̀rẹ̀ sáyé gbọ́n bá ti kò sọ lọ́wọ́ yọ.
0: Ẹ ṣe wọ́n gbé kíníkan ní peer group ọ̀rẹ́ tí mọ̀rẹ́ rìn ní tí ẹ mọ ibi ẹ ti máa ń kọ́ ọgbẹ́kọgbẹ́ nù ọmọ yín tí bá ń bá ẹni tí ọ̀dà rìn ọ̀túnmọ́tíkálẹ̀ owó náà ní ẹ̀dá náà ni ẹgbẹ́ ìyẹnẹyẹ wọ́n tẹ̀lé lẹ́yìn ọmọ tí ń fa sìgá tí ń mu láùdù tí ń fa bọ̀dá yẹn tí ń fa gbogbo ẹ̀ mọ́ra wọn tí ọmọ tí wọ́n bá rìn sọ̀rọ̀ ọmọ tí ẹ̀ náà mọ o náà máa mú sísá yẹn náà ó já ọmọ rẹ kó o lè yí ọmọ tí mo bọ̀ dá yẹn tí ń fa láùdù tí ń fa kóskó tí ń fa gbogbo ẹ̀ tọ́ba já ọmọ rẹ bẹ̀ òun ni ó ti ọmọ rẹ débi tó pé ìrìn wàhálà fún lọ́jọ́ iwájú àbámẹ́lòmíì pé ìgbọ́ rédíò ayé wọn.

ẹ rọjú abibu ọmọ tó ti rọrùn abibu salaudin ni ojú ẹ lẹwọ yìí lórí facebook wa ẹ ojú ẹ dáadáa ẹ ojú ẹ àwọn yẹn ti wọn lórí òpó ìgbìmọ̀ ọ̀ táìpù tí wà lọ nìráyè kí ọmọ sí o ẹ ní dẹrẹ ìwọ̀n gbogbo yìí tẹ wà lórí òpó yìí látòrí ọláwálé méjọ dín ọlátójì ibrahim ayọdẹ jupiter ẹ tẹ ẹ ti pọ bẹ gan ni ẹ wò nílò lamẹ́ka ẹ ní bínú ni alaba yusuf ẹ ní lẹwọ tẹbítẹbí adébọjẹ yusuf ọládìméjì ọmọ sí ebi akẹni adé ẹ mà ní mọ́nà ọgbẹ̀ wọn pẹ̀lú ògò ti ọlọ́run ẹ wò ẹ jẹ́ máa kọ́gbọ́n ẹ̀wọ̀n ọjọ́ ilé o kò jọ́lé bó ti wulẹ̀ ọmọ o agbo wọlé bó jẹ táìbù ni bó ṣe kiri kan táìbù ni. Ọ́fíìsì wọn lórí ní 32FM lẹ́gbẹ̀ẹ́ Premier lókè Bọ́kọ́lá tètè yìí tẹ́ bá débẹ̀ lónìí ẹ̀rí àwọn òbítíbitì èrò. Ọjọ́ tún ṣe bí ṣe rí náà nù. Má dàkẹ́ lé.

tẹ̀ lápá. Pẹ̀lú ògo ti ọlọ́run tí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ bá nu. Ẹ jẹ́ pàdé lórí ètò tòkòtò bí ìrò fún gbẹ̀gbẹ̀. Èyí ò kásìmọ̀ yóò dìjọ Sunday ní aago mẹ́wàá alẹ́ jọ Sunday. Ẹ̀yin kọ́ yìí, ẹ lẹ ẹ̀rọ tó bẹ́ẹ̀. Ẹ jẹ́ àṣírí rẹ jẹ́ ti dáadáa o. Ẹ bẹ́ẹ̀ jẹ́ àdárọ̀ mọ́. Àwọn èèyàn tó pé ẹgbẹ̀rún wọn ti kúndùn tó tọ́ ni o. Ẹgbẹ̀rún wọn ti kúndùn kò ṣeé kó o. Àní dẹlẹ́wọ̀n. A pàdé jọ́péjọ lórí ètò ìwòjọ lé pàápàá Sunday ti ń bọ̀ lórí ètò Kásùlọ̀ yóò láyé lágbo mẹ́wàálé. Ìmí àti àjọ̀dọ̀ tó gbogbo ni. Ó kọ̀ sí mi gẹ́gẹ́ ní Akeem Hamzat, ọmọ olóòde Moko méjì, ṣẹ̀bọ̀kọ̀ gẹ́gẹ́ ní ètò ìjẹ́bẹ̀ tú ẹ̀dá Moko, tí ọmọdé jẹ́ ẹ̀gà láyé fàbàdà. Ẹni awí fún náà, ọbàjẹ́ ọgbọ́n o, ọjọ́ ọbàjẹ́ ọgbọ́n, ẹjẹ́ ọgbọ́n o.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Dídùn tó peléke kí ló ń sin ọ̀rẹ́ mi Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yọrantí. Kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn ti wa. Èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
2: Ma wo mi bi mo se fe yin
3: mo n gbo ka ti
0: 2 FM 32 FM 94.9
4: so je mo tun ki kabo sori eto wa lale eto adayeba alejo bi te ma bi eni mowo wọn tún ti wà lọ́dọ̀ mi olóyè ewé ń jẹ́ adégoróyè igi àdùbí agbèfagorí ìtẹ́ ọ̀tún olúwawo tilẹ̀ ìbàdàn ti lé toko tí ó sì jẹ́ páwọn náà tún ni mọ́gàjì ilé olóòjé nílùú ìbàdàn bàbá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò
5: wọ́n jẹ́ olóòtú
4: wọ́n ní abínibí ọ̀yàtọ̀ sábílítì
5: bẹ́ẹ̀ ni olóòtú ẹ̀ rí nípa
4: ìbéèrè tí mo kò fẹ́ béèrè lálẹ́ ni pé àmúbọ́ ègún sọ́ǹbì àbí òsì
5: ẹsẹ olóòtú mo kí gbogbo ọmọ kóòtù òjòrè tí ń gbọ mi mo kí gbogbo babaláwo àbọrú àbọyé o mo kí gbogbo ẹyin mọ́gàjì ilẹ̀ ìbàdàn pátá nínú ilé wípé kára ó lé o ìlọsíwájú gbogbo ilẹ̀ ìbàdàn ló jẹ wá lógún o olóòtú gbogbo wa pátá ni má mú bọ́
4: àmì àṣẹ
5: téèyàn bá ti ń so gbogbo tí kọ̀ọ̀kan ò lórí tó ti wá sọ dàsa tiẹ̀ tó ti sọ dorin tó bá dáwọ́ lélẹ̀ ń bọ́ bọ́ fẹ́ ọkọ àmúbọ́ bọ́ dáwọ́ léṣẹ́ tí ń bọ́ olóòtú ètí à ń pè lámùbọ́ nílẹ̀ yorùbá nù àmúbọ́ ọ̀dà àní mámùbọ́ ó tí ò kí ìsara ni torí ẹ̀ la fi gbé tó ìkalẹ̀ kò sí tí ń ṣẹlẹ̀ sẹ́dá àlàyé kan tí ò sí nínú ojú odu fákọ̀ọ̀kan lọ́nà 256 yàtọ̀ fún àwọn àsọmọgbè míì tó tún wà lẹ́yìn rẹ̀ ètí à ń pè nípìn ọ̀run láti ọ̀run ni wọ́n ti ń yàn wá sílé ayé ilé ayé nínú odu fá ni wọ́n ti ń pín ìpín ọ̀run.
4: ẹ ṣe o ètò fa ìbéèrè yìí ò ní pé kí ló lè bí kẹ́nìkan tọ́jọ́kùn iná ìsìn ìyàwó wà lójú ọ̀nà tó bá ti tó bí oṣù mẹ́fà kan ìgbà míì wà tó jẹ́ pé yóò ti máa lọ bí oko ọdún kan ìyàwó ọba pòhùn sí mọ́ gbogbo ohun tó ní òfin bẹ́ẹ̀ yóò pòhùn ọgbà tó fi á ń dorí pé ìyàwó kínní ìyàwó kejì ìyàwó kẹta ọ̀dásẹ̀ wá nífẹ̀ẹ́ ìyàwó ni gbogbo èèyàn bá wà ń lọ bí 50 ọdún tó jẹ́ pé kò ní àyùwò fẹ́ ẹrú ẹ ní ó tún jẹ́ pé ó ti kọ́sẹ́ tó sì mọṣẹ́ tó ṣe fírídọ́ọ̀mù ṣùgbọ́n àdánwò ibẹ̀ ni pé tí wọ́n bá gbéṣẹ́ wá fún un nísìnyí tó ń tẹ̀ bá ti dọ́dọ̀ ẹ̀ yọ̀ọ́kan ṣàdédé sọ pé ẹ wo ẹ tí ẹ bá ń ṣe mọ́ ìṣòwò tí mo ní kẹ́ ẹ san ni ọ̀dà náà èlò lẹ fẹ́ san kì í ṣe tó wó ọkàn mi ẹ wo ẹ ń gbé padà kí ló lè bí.
5: ẹṣin olóòtú èèyàn máa ṣiṣẹ́ tọkádàrá irú èmi adégoróyè igi àdùbí agbèfagorí ìtẹ́ yìí ọ̀tún olúwawo tilẹ̀ ìbàdàn lónìí babaláwo ló bí mi a ní iṣẹ́ méjì níran wa torí ẹ ní ẹsẹ̀ ntayé tẹ́ ẹ máa ń wò tí wọ́n máa ń dáhùn nígbà wá sí àwọn bàbá wa ò lè má da ẹsẹ̀ ntayé ọmọ látòrí oyè ìṣẹ̀ǹṣe náà ni mo ti bẹ̀rẹ̀ títí ẹ sì mọ̀ pé oyè ìlú ìbàdàn bọ́ba kan ọba kú ọba kan ò kí ń jẹ ni àwọn oyè kan wà bẹ́ẹ̀ tó bá ti jẹ́ láti abẹ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn ni
4: oyè
5: ń bá ti wá
4: kábíyèsí o
5: so tó bá jẹ́ ẹni tí wọ́n dẹ́sẹ̀ ntayé yóò ti mọṣẹ́ tí ó ṣe yóò mọṣẹ́ tí ó yàn láàyò ifá ó ti sọ ìrìn àjò tí ó rìn láti kéke bẹ́ẹ̀ ni tèmi igi àdùbí agbèfagorí ìtẹ́ yìí ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ látòrí oyè ìṣẹ̀ǹṣe ení tere èjì tere títí tí mo fi wá sún dé orí ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo ilẹ̀ ìbàdàn lónìí ṣùgbọ́n eléyìí tó wá jọ mí lójújù tó jẹ́ kí n mẹ́nu lọ ọbẹ̀ tí n fi lè mọ̀mọ́ sọ ni pé láti ọmọ ọjọ́ kẹta tí wọ́n ti dẹ́ ẹsẹ̀ ntayé mi ni wọ́n ti ń pè mí ní adégoróyè láti kékeré tẹ́mi gan ò sì mọ bí rin àjò ṣe ń lọ sí nígbà tó wá dáàrin kan àwọn ẹbí ara bàbá mi ni baálé olúòjì àgbàlagbà babaláwo ni wọ́n ni gbogbo ẹbí àtàrà tún wá parapọ̀ wọ́n wá pè mí kalẹ̀ pé kí n wá jẹ mọ́gàjì ilé olúòjì mo wá wò pé gbogbo àwọn tí wọ́n fà mí kalẹ̀ yìí àwọn tí wọ́n gbé ìyá mi níyàwó lé lọ́wọ́ ni wọ́n fúnra wọn ni wọ́n tọ́ka sí pé kí n wá sí nǹkan gẹ́gẹ́ bí bàbá mi ṣe jẹ́ baálé olóòjì àwọn òye yẹn lèmi náà wò wípé àṣẹ lóòótọ́ ni ẹsẹ̀ ntayé ọmọ ní dídá tá a bá wá dẹ́sẹ̀ ntayé tó bá jẹ́ pé ìṣòro kan la bá ní tá a bá mú kan kéjì ta ba fi fa to ifa mo to wa sona e je ka woru ibere te ibere e je ka lo sinu oju odu fa kan owonrin lowo otun otu a lowo osi a ti tun le pe ni owonrin elejigbo ifa ni korohun gbaja aso efan adia fun orun mi la baba nlo re to loro kan ebo ni fa mo re ni ola mo se lebo orun mi la lo to loro kan ebo ni fa mo re ni ola mo se lebo ti eyan ba ma mu bo ese kan nu odufa owonrin otuai ta ba da fun yan waja topan ba sun toye bala a so fun ru eni be yi pe egun odile n daru eni be laamu latori iran kan lori iran keta to ba lo ni lana ti gba lode ni gba gba to lo ki okun to ba pada de afi to ba pada sori n to dufa nso itani ji ni odufa je lati le to fi doke okun ifa ran exist n bi kibi ni tori to olon ni ta ba wa da fai fun yan so fun te wi pe irawo ni won ni dile won babalawo ni irawo o sa kan be ninu dile won o sa la so fun fun ni won ko won obo isaimo o sa ni nda won laamu latori iran kan dori iran keta ko si nkan ti won le dawole lasiko yen to le bo soju e afi ti an ba lo ri bo o sa dile orun mi la nlo lo ri te oloro kan ibo ni fa oyin bo mo kan o fi keji o gba le alawo lo o nle nire lopolopo bayi ni nda fa si waja ti oyinbo da fa owonrin lowo otun otu a lowo osi oyinbo wa keboru bi oyinbo ba wa ko gbugbu nkan mere mere latoki okun wo Nigeria loni awa o ma Nigeria a pa ti wa ta se a pa ti segbe kan ni oja oyinbo la nkowo le iru eni ti mu amubo en ti fa nto kan si ni wipe aye re nfe atun se etutu ti oyinbo ru ninu odu fa owonrin otu a ti oja oyinbo fi gba le to fi gba oko loni to ba re le won import e ni to ba ri to won import e ni apere ti ifa yakiesi to pe wa sinu wi pe ti ru eni be ba ti lo bo osa ti won ma bo ni dile won ko se ni to menu eni kadu ati ngba o asembe ninu oro oro lolodumare fi dale aye gbogbo eni to ku die ka to fun en ti ma mo bo olodumare o fi yin mona gbogbo ona ta ba gbagbo pata sugbon egun odile ni daru eni yen laamu o sa ti won bo ndile won kiru eni be olo bo to ba je peru ese kan nu odufa owonrin otu atale lo ba jade fun ti ru eni be ba ti ru bo ebo re fin ebo re da ona re ola gbogbo nti mo ti nbo nko ni bo ma ajo ti han ti se fun ti o sise kankan ti o si mo tokan yo wa pada ma sise lare tori pe odufa ko kan gan o ni akose re ninu oju odufa ko kan o leto ti e ta ma se yato fun kakan mu ewe ategbo kakan papo gbogbo ti nda fun loni eni pada da toro je o owonrin otu a lodufa ti mo mu wa se ti gbo wa lale pe eni toro e ba ndaru eko toko wa ni pe ka lo bo o sa dile o se eni to menu eni tadu ati ngba iru adua ru eni be ogba oro re oni daru mo adegoroye ige adubi agbefagori ite luruko temi o otun ba wo general fun gbogbo le ibadan owonrin otu a lodufa ti mo mu wa si eti gbo yin lasale yi e laboru o e laboye elabo sise ogbo ato asuri iworiwo fun
4: leyin to tumo si wipe eni ti iru eye ba nbe leti asu e ko tu awon agba lo
5: olotu bo se rinu ose ni to menu eni tadu ati ngba olodun ni njo lohun olodun da gbogbo nkan o fi gbogbo nkan saye eni ose n to mo jo lohun to da lo eni olodun ba padu ogba la todo re ni
4: to adupe oju oni ti wa aboro na la so fomo luabi to ba denu e yo dojidi e ba mi so bi awon eyan se le ri yin
5: lati bi kibi e woko ti nbo wa si oje gate e so kale lo ja oje erin saarin oja bi won tin teni egbe okada oke ofa baba asale e so kale loju church ataremu e ti rofi akan ti fence re kan ra leun elen lo li baba ewe nje adubi won na ka be si nlo kan ero ba ni soro mi 08032601 4 1 0 8 0 3 3 2 6 0 1 4 1 tabi 08 0 5 3 4 5 9 2 2 3 08 0 5 3 4 5 9 2 2 3 adegoroye ige adubi agbefagori ite loruko tini otun oluwawo general fun gbogbo ile ibadan magaji oluoje omorin otua lodu fatimo mu wa si eti igbo wa lasale elaboru o elaboye elabo sise ogbo ato asure iworiwo fun

ẹnikẹ́lọ́ ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn olóyè ewé jẹ́ adégoróyè igi àdù bí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ onísulọ́ nìyàn kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀mírí ọjà tẹ́gbẹ́ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó rẹ́rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó gbé wáyé má bà lọ́rẹ̀ ewé jẹ́ àdù bí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọ́mọ̀ náà wọ́n gbàgàdà gbàgàdà ewé jẹ́ àdù bí bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jẹ́ àdù bí ọ̀tún olúwawo lẹ̀ ìbàdàn lóní.

kìnìún ò ní yé búramúramù níjì méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bí 32fm sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kókó kẹ̀ ó pọ̀ 32fm 94.9.

0: ẹni
1: kẹ́ni tá a bí nínú obìnrin tàbí tá a gbé jáde kúrò nínú obìnrin tọ́jú òkú bi tí ẹ gbé gbà
0: jésù kristi
1: bàbá ò pè sọ́dọ̀ ni o
0: àmì jésù
1: àbọ̀ ọlọ́run ọ̀dájú
0: àmì jésù
1: ó ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí ẹ kó jẹ náà tá a dá sétò
0: àmì
1: lọ́dọ̀ kan tàbí ìkejì
0: àmì
1: owó káàdì bàbá ò fi wọ́ wa
0: bẹ́ẹ̀ni
1: ó fi hàn wá pé jíjẹ bí mo nínú ó bọ́ sí ìrọ̀rùn
0: bẹ́ẹ̀ni
1: àbọ̀ ọlọ́run sì ń dájú
0: why
1: don't you money this program is not meant for it's not for everybody
0: yes yes
1: it's meant for the few wives
0: yes.
1: or our special people
0: hmm.
1: to worry ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó bá jẹ́ jẹ́nára ni tó bá jẹ́ wọ́lùkọlù ni ọ̀pọ̀lọpọ̀ rere kankan kan
0: bẹ́ẹ̀ ni
1: ṣùgbọ́n àwọn tí ó ní ọmọ ọ̀nà náà fi ọgbọ́n ṣe àwọn tọ́lọ́run fún lọ́gbọ́n
0: ni
1: wọ́n gbọ́ ètò iye tí wọ́n sì mú kankan jáde bẹ́ẹ̀ ni positively àdúrà mi wá ní pé gbogbo bíbá ẹgbẹ́ gba ọmú kínní yìí o kò ní tán bẹ́ẹ̀
0: àmì jésù
1: ọjọ́ kínní àná solomon ọgbọ́n ni solomon ló béèrè fún kò béèrè fowó ọgbọ́n àti
0: ìmọ̀
1: àbọ̀ ò ní fi wọ yìí o
0: àmì jésù
1: kristi
0: àmì jésù
1: àkọlù rẹ tà lọ́dún
0: thank you so much sir god bless you sir thank you sir ẹ ṣe gan ni dáàdi ẹ pè fún wa sir.

0: ṣeéṣe.
1: Ṣe rí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò yìí. Ó ní agbára.
0: Kò wo bí mo ṣe ń sọ. Ó ṣàǹtọ́ ojú mi ló jùmọ̀.
1: Ẹ jẹ́ ń gbé pè yìí kí n tó yànnà náà ẹ̀ dáadáa. Hello.
2: Ẹ kalẹ̀ àǹtí ọ̀rẹ́ ṣe.
1: Ẹ kalẹ̀ sà.
2: In fact, I'm glad on you.
1: Ṣé gan ni sà?
2: Ẹ rí ìyìn tẹ́ gbé wá lálẹ́ yìí.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó ní agbára púpọ̀. Ó dẹ̀ pín sí ọ̀nà méjì.
1: Ẹ ṣáà wò.
2: Number one, ó wà spiritual. Èkejì, ó wà physical. Ṣé rí ti spiritual aspect of it? Ẹlòmíì wà. Màá kọ́kọ́ fi ara mi máa fi ṣàkàwé fún yín. Nígbà tí mo wà ní ọ̀dọ́, ṣẹ̀rí gbogbo ẹni tí n bá ti déètì ká sọ pé àjọrin àjọ ń sọ̀rẹ́. Tèmi ẹ̀ta bá ti rí ìwòbo ara wa. Ṣe ni ó dàbí ìgbẹ́ tí n bá rí lójú ọ̀nà gan máa sá ni. Tèmi ò ní fẹ́ rí mọ́ rárá nǹkan tí ẹnì fẹ́ kó wá sí sàkánì mi mọ́. Mo wá rí pé èkíní, èkejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin bó ṣe ń rí nìyẹn. Èmi náà wá jáde sọ́rọ̀ ara mi. So mo wá rí pé àwọn ọ̀rẹ́ mi wọ́n á mú mi lọ sí ní jáde pé kí ni tó ń ṣẹlẹ̀. Ìwọ ò kì ń gbé ọ̀rẹ́ ò kì ń láàsì lọ́wọ́ ọ̀rẹ́ fún ọ̀sẹ̀ méjì gan. Ohun tí mo ṣe deliverance. Sẹ́ǹgbọ́mà.
1: Mo wà pẹ̀lú yín o.
2: Ohun tí mo ṣe deliverance, mo lọ sọ́dọ̀ wòlíì, mo lọ sọ́dọ̀ aláàfáà. Jẹ́jẹ́ pé wọ́n jíṣẹ́ fún mi wípé ntọ́ wà lára mi. Tí n bá fẹ́ fẹ́yàwó inú rẹ̀ kó tó di pa fẹ́ra àgbọ́dọ̀ rí òwò ara wa otherwise a ní fẹ́ra ọmọláyé. Ìdí tí mo fi sọ fún pé ọ̀nà méjì ló pín sí ọwọ́ spiritual dẹ̀ tó wà
1: physical.
2: So ohun tí mo dì pẹ̀lú spiritual aspect of it. Kí gbogbo nǹkan kó tó settle fún mi.
1: Kó tó settle.
2: Then ti physical tí màá tún sọ ni
1: wípé
2: ṣeré ńgbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá ríra wọn tí wọ́n á ń sọ̀rẹ́ lójú ọ̀nà. Gbogbo wọn wọ́n á máa ṣe fífífífífífífífí tó jẹ́ pé oníkálukú ọmọ fi ìwà rẹ̀ pamọ́. Àní kì í mọ bí ntòǹkálukú tó gbè sínú. Obìnrin míì tẹ bá bá pàdé ó ṣe máa neat.
1: Ó máa yàtọ̀ sára. Ó ṣe máa
2: máa rìn. Ó ṣe máa sọ̀rọ̀. Gbogbo ìṣesí rẹ̀ mo fẹ́ sọ fún ẹ sọ pé kò sóbìnrin màláyé. Ṣùgbọ́n tó bá fi rápálá wọnú ilé yín.
1: Kábíyèsí.
2: Àgàgà tó bá kàtẹ́ jẹ́ pé ọwọ́ ó ti lóyún níbọ̀ bá ti lóyún gan lẹ́yìn
1: ó mọ̀ pé yẹ.
2: Àgbà kò dé. Bí ikọ́ sọ pé ọrùn ẹsẹ̀ ń dùn. Ìka ń tirọ́. Ẹrùn ò lè dìde òun lè rìn. Ọkọ wà máa sásókè yóò máa
1: sásódò.
2: Lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe tán tó bá bímọ. Àgàgà. Alọ́wọ́ ń tètè kúdà. Kò ní fẹ́ rí ìyá ọkọ. Kò ní fẹ́ rí bàbá ọkọ. Kò ní fẹ́ rẹ́ bí ọkọ. Ibi tọkọ náà ti bẹ̀rẹ̀ sí máa yí wà pé tí ó ti bẹ̀rẹ̀ sí máa yí ìwà tiẹ̀ náà padà nìyẹn. So bọ́dẹ̀ ṣe ń yíwà padà. Mo rí ẹni tọ́kàn tí ẹ jẹ́ pé ọkọ rẹ̀ ò lè fún ní owó pé kọ́ lọ sọ́jà lọ ra oúnjẹ tí àwọn ọmọ jẹ́ nulí. Ọkọ ló máa lọ sọ́jà.
1: Ni ó ra.
2: Ni ó ra ata. Ni ó ra rice. Ni ó rè lùbọ̀. Ni ó rọ gẹ̀gẹ̀.
1: Ni ó ra
2: gbogbo nǹkan tí ẹnu jẹ́ nulí. Ń bọ̀ jẹ́ pé tó bá fún owó wú. Kò ní ẹ̀ẹ́dẹ̀kàtì ẹ̀ ní máa tó fọwọ́ sí.
1: Kábíyèsí.
2: ejo bo ni ru marriage ejo bo lo se
1: fe last
2: ko le last ile ise pe do ya pe emi ni pastor emi ni woli emi ni nkan kan
1: ko kan woli ko kan pastor ko kan le mamu
2: nature
1: ni
2: ben ni mo so fun so iyan gbogbo ke en ti o ba fe yawo to je pe to jo gbe lati aro di ojo ale won gbogbo study ara won se ri we igbe yawo tan so ise college of education o
1: sincerely
2: nigba ta ba jo bere mama study ni e ma study mi die a mama wara wa nton bi oko mi ninu lele nton bi aya mi ninu lele a bere si ma avoid amon kan beyen elomi to ba bi mo kan bayi omo re ni gbogbo life re iyawo lo de kokko de ko mo to de a wa gbagbe oko
1: a fi dipo omo
2: o di role ko to de kuni wanje ni alomo oju won wanje ko si nkan ko ko si kaabo alomo nson ko ejo bo ninu oko se fe dun
1: lo se fe dun
2: bo ni marriage yen se le dale ewo oro po nu we ko bo
1: ewo
2: eje n fe lo mi nran laye ko na so
1: daddy
2: e se an ti to lu mo gbadun yin o
1: ishi sa
2: oluwa bere tun oluwa in fact anointed tin be lara yin ko ni gbe loruko jesu
1: ami jesu
2: ni agbara lowo olorun lo fun leni gigun atalafi eyin atoko yin atamo ile yin o
1: ami jesu
2: e se mo dupe ma
1: ami e se goni sa
2: oda roba
1: yes sir e ma gba wa lo o e ma ti sun
2: ko so run o di ba ba jo pari
1: e se goni sa e se
3: koni kalu ni ko
1: 11 o'clock. E jan wa analyze kini ba won daddy she so. Akoko na se mo wi pe kini o wonu ara won ni gege bi okunrin atobi. O wonu ara won ni obirin na ma se okunrin a ma se ambara wa lopo leyin ba lopo tan
4: ebe mi loku ba loje gini ma dero
1: leyin ejaculation awadi wi pe adi wi pe ani fi ara wa mo leyin iloyun oni kaluku a ma run sira won seri akoko na elomi ma bara e ni situation ti o fe ninu relationship because unplanned relationship lo poju tan ni seban ti mo wi unplanned relationship that relationship you never planned for that marriage you never planned for unplanned relationship leads to unplanned marriage se mo ba royin se nde mo lero pe o ye ki awa ka as in be se ngbo mi o ye ke ma de gbogbo nkan ti awon baba ti won tin ba wa so yen kale mi ni yin ni ma mu fun mi ma ma record e kale mi ni ma record ma send sawon yin ki won gbo unplanned relationship lo ma lead si unplanned marriage to ba ri marriage ti won pinle daada e ti tolerate ara yin lati le ko si bo se fe ri e ma tolerate ara yin lati le mo ti so daada lori eto don't rush into marriage don't rush into relationship se n so fun to ba je po odo ni e to n gbo mi lale to ba ronu yin pe nitori pe ko be lajosepo ko be lopo o ni balopo lati bi osu meta o ni balopo ri o kan sayede fe le balopo ma ran ti wi pe n ti wa jejejejeje titi lai o ni lo lati rush si eyin baba mi alaye ri te ti wa kuro ninu unplanned relationship te tara gara e kan jump into unplanned marriage eni ti a lero pa fefe a joshepo.
5: Hey, I'm in temple. I like the way you dance.
1: To wan jaso yin. To wa pada bo si mari. Yala esan wo ori yin esan dowry e esan dowry. O ti wa ninu ile e partially o ti diyawo. Eh, jo plan ni e. Odun melo le fi jo rin ajo ke to loyun fun ra yin. Osu melo le lo te fi jo rin ajo.

0: ma si ton si bi ti o ye ke si ton si nitori pe ara ma ri iyan e ma se nti o ye ke se oloyin na ma fine mo mo pe o mu ni ni time yen body system mi obirin ma change but e try let's try let's keep trying e jo nitori tolorun kini iwo nu ara won ni o e lo mi to ba ti di pe o fe obirin ton de ala po ba ni ajosepo ton a wo pe ohun kan like naturally but ko good to bi o se good to ni o ti lose interest but tori pe wo pe well mo like e lo fi manage to fi fe obirin yen sile eni pe iru marriage yen ko le work o to ba don bom to jump pampa ara won ti won le manage ara won dojo ale on kaluko fi pada tuka na ni oro po ndi ti mo bere lale mo mo yi pa opo wa ni obirin to pass through nkan ti mo so ti won ti ipo wole to ba jo bi pe eyin ni e po wole e je ka won eyan bo experience yin nte ti experience lori ni pe kokunrin ma bayan ni ajosepo ko de ma riyan bi elete ko ma riyan bi eni ti o ti edamo ko ma riyan so distract as in so unattractive ko ma riyan bi eni pe eyan o ti exist mo leyin ibalopo tan e jo je kin gbo 0906 2009 49 0906 2009 49 0906 2009 49 Hello.
1: Ekale
0: sir. E ma binu mo yan na na awon oro ni.
1: Seyun nkan to ri da wa la le ti ju.
0: Ben.
1: Seyun bi ba pe ti so. Baba to kokko so a pe ti so last year.
0: Ben.
1: Opo lo po.
0: Hmm.
1: Work for o only.
0: Hmm.
1: Se yi je le. Mo se fun. Wari pari pari e.
0: Ben.
1: Awon yoruba wa ma pa lo. E ti gbe eto iwale eko ni question yi. A ti so yi.
0: Hmm.
1: O da be ni pe awon yen o fe da wa la le laarin ma pa wo ni baba.
0: Hmm.
1: So ko ni mi. Ko ni mo fa so ni. Lolo ni a ji ri. Igbe ti awo ni.
0: Hmm.
1: A ji ri. O ri pe ki ida te jo wa lona. O n wa mi sugbo. Ya wa n ba de.
0: Hmm.
1: Wa n ba de ni ke. Se ya ti ko gbe ni ko ba ri ni gbogbo gba.
0: Hmm.
1: Gbe ni ba to ba je a ji gbogbo gba. O ma ti su e. O ma ti so e. O ma ni ba. O ma ni ba. O ba ti o ni ma ri. O ti ri awo tan. Ìyẹn ló máa ń fà pé báwo bàbá wa ṣe sọ yí pé àjí ní ìbẹ̀rẹ̀ gbé sí àwọn ẹbí ń bọ̀ ní nǹkan tó ń borí gbogbo ọ̀rọ̀ yìí
0: ó
1: ní ìwà tó bá mi máa wù tẹ́lẹ̀ ó wù ilé wọn kò ní wù lọ́jọ́ ìwà ìgbà tó bá wà tó ń padà ìgbẹ́kejì yẹn ìwọ náà ìwà burúkú tó wù tó sì kì í wọlé ìjọ gbé ìwà tó mo ti wọlé gbogbo ẹ̀dùn àkáǹsù
0: bọ̀
1: òyìnbó ká ẹ mọ́ ìwà tí ò dá yẹn ẹ mọ̀ pé ọkùnrin jẹ́ spirit lọ nǹkan tó máa ń fà á nílẹ̀
0: báwa
1: bàbá wa ṣe gbé ọ̀rọ̀ yẹn báyìí náà ẹgbẹ́ àìsí ní kì í jẹ́ sí àwọn onímọ̀ mi ìgbà tó jọ ń wù sí àgbà tó bá dẹ̀ dé nílẹ̀ wọn dẹ̀ lè fara mọ̀ mọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Fún ìdílé ọ̀tọ̀ náà ti bọ́ ń gbè ìdílé ọ̀tọ̀ náà ti bọ́ kù ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ̀yìn dàgbà ẹ̀wà wú ẹ̀tọ̀ tó máa fún kálùkù ẹgbẹ́ ẹ̀kọ́ tí ọmọ tí olówó bí ẹ̀wọ̀ ẹ̀kọ́ tó máa ní ẹ̀wọ̀ ẹ̀kọ́ tí ọmọ tálíkà máa ní àwọn agbèfẹ́ ìgbàlà wọn ó lè rọgbọ ọmọ tó jẹ pé ọ̀gbọ ẹjọ́ ti tọ́ dàgbà ẹ máa fi wí ọmọ tó jẹ pé ìdóní ìtàjẹ tí ìfò kíkẹ́ kọ́
0: lọ́kọ̀ọ́ dàgbà
1: àti kóòtù olùjẹ́ kó má mú kòkákòrà ẹ má bínú pé mo kọ lówó
0: ẹ dákun ẹ má dárúkọ rẹ mọ ẹ dákun torí ọlọrun
1: ẹ má bínú pé mo ti sọ kí n tó mọ
0: ẹ lè lo ẹlẹrìndò.

0: ọjà o.
1: Ẹ káàbọ̀.
0: Ìyá bí ti ń síbò nìkan.
1: Ah, bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ̀ rìn, bó wà ní látàárọ̀.
0: Wo, owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà. Ká lè kó papọ̀ sójú kan, ká kó fún àwọn tí ń bá wa dá.
1: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo, ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ́ di bèrè lọ́wọ́ mi pàápàá.
0: Kí ni tó dé òpolówó ọjà rẹ ni?
1: Mo polówó, èrè yóò wọlé náà ni, ìyí ti ẹ̀rẹ́ ni bí mi.
0: Àwọn bọ̀ ni wọ́n ti ń polówó ọjà rẹ̀ yábí ti sin.
1: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí, ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
0: Ìyábí ti sin, ìwọ lọ sọjà rẹ ló fò. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ là wá ganu sí. Níbẹ̀ là sì ti ń gbọpẹ́. Ìwọ náà bá wá fẹ́ rírì, ṣe kí akọ lọ polówó lọ́dọ̀ wọn.
1: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9
3: Ojúmọ́ òní tún mọ́, ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32FM ni wọ́n ń gbọ́, 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
4: 32FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: prosperity.
1: Wọ́n ní pẹpẹ tán mọ̀ rẹ̀ lọ. Ìwọ náà gbọ́dọ̀ ní pẹpẹ. Ní mọ́ ìhọ́ ti dìde sí wọn. Ẹlẹ́kẹta àwọn tó fi agbára.
0: Gbọ́dọ̀ ní pàwà.
1: Wọ́n gbà wẹ̀ àtàdúrà.
0: You need to fast and pray.
1: Gbogbo nǹkan lọ́mọ fún yàn lọ́fẹ̀.
0: God can give them victory.
1: Yọ agbára kúrò.
0: But not power.
1: No man of power
0: go,
1: without a price.
0: Kò sẹ́ni agbára tí ó di ní tiẹ̀lẹ̀.
1: Gbogbo ẹ̀ ń bá fi agbára.
0: Ẹni wọ́n ta ti ápá
1: wa. Tó fi borí.
0: Tó bá kọ́.
1: Tó fi ju ọ̀tá lọ.
0: Tó fi kéde ọ̀tá
1: yẹn. Àìsà.
0: Sẹ́
1: yóò dé yàrá wẹ̀ o.
0: You come to the room of pastor.
1: Ọjọ́ kìíní.
0: Day one.
1: Sí ọjọ́ kẹsàn-án.
0: To day nine.
1: Ní oṣù yìí.
0: In this month.
1: Inú àwẹ̀ la máa wà.
0: Mo bí pastor.
1: Tó bá di aago mẹ́ta ọ̀sán.
0: By 3 p.m.

0: láti ká máa lọ látòrí ẹni báyìí ṣe báyìí
1: ìjọba ẹsẹ̀ lẹ̀ àní kọ̀ọ̀bìlẹ̀ ní
0: ṣùgbọ́n láàrin ẹni
1: bọ̀bìtì today
0: ti ọjọ́ mẹ́sàn-án
1: tó 9 days
0: ìyípadà tí ò wọnú ayé
1: a new transformation
0: ó máa wọ̀ bẹ́ẹ̀
1: mẹ́ẹ̀
0: ṣe irúbọ̀kẹ́ lọ́wọ́ lórí